0: orúkọ Jésù gba ọpẹ wa ogo ni fún orúkọ yín adúpẹ pé mo ajílẹ lóní olúwa gba ọpẹ wa adúpẹ o ogo ni fún orúkọ yín orúkọ mi ni alufa Musa Adebola Pola ìwé táǹkà lóní wà nù Jòhánù kẹta ẹsẹ kejì olùfẹ èmi ń gbàdúrà pé nínú gbogbo kí ó lè dára fún yín kí wọn kí ó sì máa wà ní ìlera àní bí ó ti dára fún ọkàn rẹ olúwa yóò fún ẹ ní ìlera pípé mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lónìí tí àìsàn ń dà láàmú ní orúkọ Jésù dìde lórí àìsàn rẹ olúwa wò ọsàn olúwa yí ìgbà padà àìsàn yẹn jáde torí pé akọ pé àyà yóò pa àwọn àlejò gbogbo àlejò àìsàn tó wà láàyè lówùrọ̀ bí o ti ń jáde lọ olúwa lè jáde àwọn tó wà lọ́sípítì olúwa wò ìsàn àwọn tó wà ń lé olúwa wò ìsàn ìlera pípé kí olúwa kò fi fún yín kí ìgbà yín kí ó dára kẹ gbé gbọ pẹ lónìí Jésù Kristì olúwa wa
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وأبدع ما خلق وأتقن ما صنع إكمة وتدبيرا والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أكراوا كوجمة نبي السلام عليكم ورحمة الله وبركاته جابي يسوى لون يتعمى في براوصر من لم يتغذى قلبه بنور الإيمان فسيرى العزة في الأموال والأشياء لا بالإيمان والأعمال وكان مي gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lónìí ọlọ́run ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa níbù káàtà sí jíjẹ òun náà máa níbù káàtà sí mímu kí wá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ni àwọn nǹkan tí ọmọ jẹ́ ìmánì tí ọmọ jẹ́ ọ̀rọ̀ tí ó máa mú súnmọ́ ọlọ́run ọba tí ọmọ jẹ́ ọ̀rọ̀ tí ọmọ fọkàn mọ́ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọ́lẹ̀ ọlọ́run jẹ tá a bá ti fún ní ìmọ́ni ọlọ́run ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ò tó nǹkan òun ni ọmọ rí tí ọmọ bàbàrà rẹ̀ yóò máa wá hàn níbi iṣẹ́ wa yóò máa hàn níbi iṣẹ́ wa bẹ́ẹ̀ bá rèèyàn ti ń jalè inú ọkàn rẹ̀ ni ẹ wò bẹ́ẹ̀ bá rèèyàn ti ń gbé nǹkan bẹ́ẹ̀ bá rèèyàn ti ń da nǹkan rú bẹ́ẹ̀ bá rèèyàn tọ́lọ́run tí ó kú láàrẹ̀ má bá ní mọ́ bá kíní ìjẹ́ aníkíní fi ṣe èèyàn ọkàn rẹ̀ ni ẹ wò lam yatagadha qalbahu bi nuril iman ọkàn tó bá mọ ọlọ́run tó bẹ̀rù ọlọ́run in tọ́lọ́run ọba fẹ́hùn ni ibẹ̀ lẹ́tì máa rí ara rẹ̀ tí ó máa ṣe èmi náà ni ọmọ ìyá yín Muhammad al-Ma'ruf Abiodun ibn Abdul Malik mudiru daril Qur'ani wal hadith li ta'limi al-arabi wal islami wassalamu alaykum wa rahmatuhu wa barakatuhu.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ha bò.
2: àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí bí fún mi make you happy. bí a yẹ ṣe bí bí wa.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.
5: ṣé ọlọ́run.

0: gbẹ ọrọ oluwa jehova gbogbo etí tó lẹ sàmí o ẹni tó bí ọmọ tiẹ ti fara ni ọmọ rẹ ara kópa o báyìí ni oluwa wí ẹni ń bẹ ní orí ilẹ tó rìn lórí ilẹ tí afẹ́fẹ́ ń fẹ́ sí o tí ń ni wá lára tó ń ni wá lára lórílẹ̀‐èdè yìí ọ̀run kò bínú sí àwọn angẹ́lì ní ọ̀run àwọn angẹ́lì kìígbàkìígbà angẹ́lì máikẹ́lì dà báyìí ni oluwa wí o ẹ dìde ìbínú o ẹ dìde ìbínú o ẹ dìde ìbínú o gbogbo ẹni ń ni wá lára ẹ wà àwọn ọmọ ọlọ́mọ nínú igbó kílódé àwọn ọmọ ìyá kan rèé ẹ wo ọmọ tó kú láìpẹ́ yìí àwọn bandit yìí mọ̀lẹ́ o ẹ sà mo kéde olúwa a mọ̀ pé n tó lè ṣe ni olúwa fara ni wọn afẹ́fẹ́ ti fẹ́ nígi lọ́kọ́ olúwa jó ṣe lòdì olúwa jó ṣe lòdì gbogbo abiyama yẹ o ẹjẹ gbẹdúwa wàrí wípé mi ò tiẹ̀ fi kíkí bẹ̀rẹ̀ àdúrà ni o èmi mọ̀ pé kò sí ti àdúrà lè ṣe ẹ sà àdúrà ní ọ̀pá kìrìsìtẹ́nì láti bọ́ lọ́rùn rìn mo má má jẹ́ ó sún ẹ ní arú àsìkò bí eléyìí má jẹ́ ó sún ẹ o mo gbàdúrà bí olúwa ti mẹtí ẹ̀mí ẹ wa a tú àwọn ọmọ yìí lẹ olúwa báwa tú wọn lẹ báwa tú wọn lẹ báwa tú wọn lẹ báwa tú wọn lẹ báwa tú wọn lẹ ẹ sà abẹ́ ẹ mọ̀ pé èdè àyèdè lè dé láàrin wọn wọn lè gbọ́ra wọn yé mọ́ yàtọ̀ para ń deli bàtà báyìí ni olúwa wí olúwa dá èdè àyèdè lẹ. Olúwa dá ìjà lẹ̀. Olúwa dá ìjà lẹ̀. Ó ní àdúrà tí olúwa ní ká máa gbà. Tá a dẹ̀ fẹ́ gbà lẹ́nu. Ó ní iṣẹ́ tí olúwa ní àṣẹ. Gbogbo ẹ̀yà ará ìlọrin. Àti sangwata. Àti ọ̀fà. Àti iléṣà. Torí pé iléṣà jẹ́ orí òkè wa. Ó ní mo ṣe sọ pé. Program for now. Ìṣòro. Ẹja pẹ́ndì ẹ. Ẹ sà. Káwọn ìránṣẹ́ ọlọ́run dẹ̀ gbọ́ mi o. Àti wòlíì. Àti pásítọ̀. Má torí owó tó ń wá. Fi ẹ̀mí àwọn ẹlẹ́mìí wéwu. Ẹ sà. Àwọn bíbù yìí. The Targeting Church. Bẹ́ẹ̀ni. Wọ́n dẹ̀ ń tájẹ̀tì àwọn mínísírì. Tí èrò bá ti wà mẹ́. Ẹ sà. Tó bá rí àwọn bàbá wa bàbá yìí. Chọ́ọ̀tì kọ̀ọ̀kan wá dúró ọlọ́pàá tó wà mẹ́. Adúrú síkíọ́rítì tó wà mẹ́. So nítorí náà. Mọ̀mọ́.
1: Kábíyèsí o.
0: Ìṣòro for now. Jókòó lé ẹ. Kò síbi tí àdúrà ò tí ń gbà. Gbàdúrà nínú ilé ẹ. Wà á rí owó ọlọ́run. Àmọ́ ìtọ́kí tún sọ́mọ̀rì. Tí gbogbo rògbòdìyàn bá lọ. Then you can come again. Àṣàrí gbogbo ìgbà COVID-19. Sọ́nílé ògbélé ẹ̀. Wọ́n dẹ̀ gbàdúrà nínú ilé. Àdúrà dẹ̀ ń gbà. So what are we talking about? Mo kéde. Ìjì tí ń jà lórílẹ̀-èdè yìí. Ó yẹ dáwọ́dúwá. Dáwọ́dúwá. Dáwọ́dúwá. Dáwọ́dúwá. Ìjì. Ìjì líle. Torí eléyìí le. Ẹ wo fídíò tí mo tún wò. Wọ́n tún lọ sí skul kan. Ẹ wo gbogbo student yẹn. Àtàgbàlagbà. Àtọmọdé. Wọ́n dẹ̀ ń já wọn sí o. Ìwò wo. Àti sisi. Sisi. Ó lè ń bọ́ra wọn sí o. Wọ́n yọ pátá. Wọ́n yọ búra. Kí ló dé? Ta lọ ṣẹ̀. Lórílẹ̀-èdè yìí.
1: Ọlọ́run
0: ẹ̀ mọ́lẹ́kùn dìde. Mọ́lẹ́ bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Kí ló dé? ti gbogbo re fi nira
1: esa
0: o nti oluwa ba mi so o ni agbara o to buru ni pe ki e kan sonu
1: o yesa beni sa
0: ko je pe eni to mu kan to sonu
1: e lo tun wa kiri
0: lo tun ba wa wa e ja ku lori e
1: o lagbara o
0: eru ada bajida ni ka
1: Esa, Esa,
0: any munka,
1: Esa,
0: no tumba wa wa,
1: no wakiri,
0: onto burunu,
1: Esa, no mojamo ne,
0: ibinu aluwa,
1: Olukaja,
0: si otai le,
1: ah, Majesa,
0: ota orile ne,
1: Olukaja,
0: bumbu otai yambiama,
1: Olukaja,
0: bumbu otai jolono, ibinu aluwa, niki koro, oya koro si walori, hello. Talashe Talashe
1: Adani wa yo sa no
0: Igba yin na ni
1: Tablesu
0: won lo si owo
1: Beli sa
0: ni church yen
1: Beli o Beli o
0: ewe mi to sofo
1: over 40 people
0: ninu church
1: ninu church ka
0: won de yibo
1: ninu catholic
0: live direct
1: Tablesu
0: live and direct
1: Olorun o
0: ki mo ni Oluwa
1: Yes sir
0: gba wa
1: Olorun gba wa o
0: mo je o pa wa tan
1: Tablesu sa
0: no mo ka de Ipadi agbara
1: Ipadi agbara yo
0: hey
1: ayeso
0: ni ilu sangwata ati ilu o ilorin
1: ilorin afoda o
0: sori aye kwara se oluwa ni ki gbogbo kwara
1: kabeso
0: kanjade tan
1: kabeso
0: no ni 23
1: o
0: ma lagbara stadium la ma lo oluwa wi gbe eja jade tan o ma wa jese yen fully
1: kabeso
0: go body next week
1: kabeso
0: sugba bye bye oluwa ni sami si ori gbogbo eyan ni sangu ata omo re to ba wa ni irin ajo
1: kabeso
0: joba mu wa la ro yo aro saturday aro saturday
1: kabeso
0: joba ma mu bo aro saturday to gbo mi ma mu bo lago meje
1: kabeso
0: oluwa ni sami si wala ra
1: se
0: le jagbadu abi meta e ma ke ogun amuni sirin
1: ogun amuni sirin
0: jade ni ara mi
1: jade lara mi
0: oro ogun amuni sirin
1: ogun amuni sirin
0: e jade ninu eje mi o
1: e jade ninu eje mi o
0: esa
1: esa
0: e gba o oro ogun amuni sirin
1: ogun amuni sirin
0: jade o oye oye oye oye oye
2: Yes! manifest.
1: Manifestation.
0: Yeah, Dio. I want to do what I'm going to do.
1: Daniel.
0: Sleep on your careful.
1: Daniel.
0: On your careful.
1: Daniel.
0: On your careful.
1: Daniel.
0: On your careful. On your careful. On your cool ni.
1: Kapi
0: Tori on your
1: Yes, sir.
0: On your jishi angeli.
1: Yes, sir.
0: Angeli budo jishi irefu.
1: Oh,
0: budo kade ina lowo.
1: Daniel.
0: Ina lowo no yako kade.
1: Daniel, sir.
0: Ki she ibi.
1: Now.
0: Any kasame.
1: Oh, yes, sir.
0: On fire ina koibi.
1: Amen.
0: Ba yi loluwa wi
1: inagbejare
0: mo gbo won oluwa ni e gbadura yo kan to ku se ma gba e ma ke
1: yes sir
0: okun imule afani lobi tori eyan ti jiya
1: afani lori bi tori eyan ti jiya kabiyesi olorun o
0: se de le gba
1: ma gba o
0: hey
1: kabiyesi o
0: eyan okun imule
1: eyan okun imule
0: afani lobi eyan ti fejewe
1: afani lobi
0: Yo ti fi
1: aje
0: Ejalara mi.
1: Ejalara mi.
0: Okun imule.
1: Okun imule.
0: Amuni lobi e yo ti jiya.
1: Amuni lobi e yo ti jiya.
0: Atini lobi e yo ti fe jewe.
1: Atini lobi e yo ti fe jewe. Kabiyesi o.
0: So gbe aja.
1: Ejalara mi.
0: Aja o.
1: Aja o.
0: E yo okun imule.
1: E yo okun imule.
0: Afani.
1: Afani.
0: Lobi jiya.
1: Lobi jiya.
0: E yo okun imule.
1: E yo okun imule.
0: Afani.
1: Afani.
0: Lobi eje.
1: Lobi eje.
3: Ejadoke lohun.
4: Fun eyin ti e o mo baba yi.

0: oníjọ yẹn wọn ta ọrọ lé mi lórí wọn ni kí n lọ síbi tí ìyàwó mi wà ìgbà tí mo débẹ kí n tó kúrò mi wọn ta ọrọ fún mi wọn ni tí n bá ti débẹ wọn ní òrùka kan wà lẹsẹ rẹ wọn ni kí n make sure pé mo yọ òrùka yẹn
1: tí mo sọ bẹẹ ni òrùka. Mo ń gbọ́sà.
0: So ìgbà tí mo débẹ̀ láti yọ òrùka yẹn mi ò bẹ́ẹ̀ nìkankan bẹ̀ mo ṣí aṣọ tọ́bi bò lórí mo ṣiwò mo daṣọ yẹn bò padà wọ́n á lọ síbi ẹsẹ̀ láti yọ òrùka yẹn. Mo ṣe fọwọ́ mú òrùka yẹn pé kí n yọ báyìí ń ṣe ló dàbí èké yẹn fẹ́ gbé nǹkan gbóná lórí iná.
1: Lẹ́rìí tó ti kú.
0: Ó ní rúgílé lé mo sọlẹ̀ mo wá lọ mú aṣọ mo fi aṣọ wé kí n fọwọ́ mu kí n fi fa òrùka yẹn yọ. Bẹ́ẹ̀ kí mo fọwọ́ lé láì fọ àyà ni. Bí tí mo ti fẹ́ láti yọ nọ́ọ̀sì kan wọlé mi ò yọ mọ́. Mo dúró mo fọwọ́ gbéra mò ń wò bẹ́ẹ̀ irú kí lè lè báyìí wọ́n dẹ̀ ni mo gbọ́dọ̀ yọ òrùka yìí. Mo kàn rántí lóyè ní bíà ìgbà tí mo mọ̀ ń bọ̀ pápá òkò tó mọ̀ ta òòró sí mi ní orí mo bá fọwọ́ mo fi ra orí mo fi ra orí mo fi ra orí mo fi ra orí. Mo rá ẹsẹ̀ yẹn mú mo bọ́ lé òrùka yẹn òrùka tutù ní bẹ́ẹ̀ pé kí ni mo fa òrùka yẹn yọ straight.
2: Ẹnáwó sókè.
1: Wọ́n nígbà táwọn fi ọwọ́ ra òróró tí òrùka tó gbóná tẹ́lẹ̀ mo fẹ́ lo bàbá yìí as a point of contact mo fẹ́ fi gbàdúrà fún gbogbo èèyàn. Mo náwó bàbá yìí sókè.
2: Jésù.
1: Bí Ọlọ́run bá ṣẹ́ ogun ayé bàbá yìí. Ẹnìkan sàmì tó lé o
2: àṣẹ ogun ayé ẹ wọlé ni.
3: Àmì Jésù.
1: Ẹ wá yọ òrùka.
0: Wọ́n á yọ òrùka yẹn kúrò. Ìgbà tí mo yọ òrùka yẹn kúrò. Oun gangan kọ́ ni first wife mi. Torí pé ẹ bá gbọ́ gbogbo ọ̀rọ̀ yẹn níjọ́ yẹn tí bàbá ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ ń sọ bíbà ìjọ yẹn pé ìkàláwọ́ ọkùnrin, ìkàlọ́kùnrin, ìkàlọ́kùnrin. Ìrí ẹ̀ ṣe bẹ́ẹ̀. Torí pé ọ̀rọ̀ tó ní arrangement ní kéṣe kí mo mọ̀ máa ṣe.
4: So ọmọ tí mo kọ́kọ́ bí tó jẹ́ first born mi láti gbà láti fi kí ọ̀pọ̀ ìyá ṣùgbọ́n ọmọ yẹn. Ó dẹ̀ rich dáadáa ó wà ní Canada. Ọmọ yẹn ò pè mí mọ́. Gbogbo àwọn business partner mi kò sẹ́yìn ẹ̀kan tó pè mí mọ́. Àmọ́ ijọ́ tí mo ti yọ òrùka yẹn báyìí ijọ́ yẹn lára ti tì mí. Ijọ́ yẹn lára ti tì mí. Alẹ́ ijọ́ yẹn gangan. Ó lọ ọmọ yẹn pè mí pé bímà níbo lẹ wà láti ijọ́ yìí.
1: Ọmọ yín láti Canada. Ó ń pè yín.
4: Ó ní bímà.
1: Ó ní bímà.
4: Ó níbo lẹ wà láti ijọ́ yìí. Mo ní ṣe ni mo bẹ̀ níjẹta. Ó ní lò ó. Ó ní strong number. Ó ní strong road number. Mo I call you day before yesterday. Ó ní lò ó. Mo bá lóde àwọn oníkìlín lo kámẹ́rà. Wípé òun fẹ́ rí mi. Ibi tí mo ti ń try láti pè é.
1: Fóònù tó jábọ́. Ibi tẹ ti fẹ́ fi fóònù pé láti ṣe fídíò. Fóònù tún jábọ́.
4: Ó tún kú.
1: Ogún èṣù rèé.
4: Ó tún kọ́ ara orí.
1: Ẹ jù. Òróró náà ti wá gbé ńbẹ báyìí.
4: Mo ní kọ́ ara orí. Ó jẹ̀jẹ̀ kí mo ti rẹ̀. But mo ní gbàgbọ́ pé òróró yẹn ṣì wà ní àárín orí yìí. Mo tún fọ́ra orí mo gbé fóònù yẹn mo tán fóònù yẹn padà. Ibo ní ògẹ́ torí ẹ̀ ní ògẹ́ kí n ṣe fóònù yẹn láti ẹjọ́ ojú tó ti jábọ́ ló ti ní máàkì.
1: Òótọ́ ni ó jábọ́.
4: So mo tán fóònù yẹn padà mo yẹn tán padà. Ọmọ mi láti sọ fún gbé.
0: Ẹ ṣe wá lè báyìí. Mo ní owó rí fóònù ẹni àwọn píkṣọ̀ tí mo ti ń send ṣe láti ẹgbẹ́. Ó ní unbelievable. Ó ní just give me 5 minutes.
1: Ó ní kẹ́ fún 5 minutes.
0: After that 5 minutes, ó ṣe owó sí mi.
1: Ó ṣe owó sí mi.
0: Láti gbà yẹn left and right ìyanu ṣàwọlé. Ó wá di ìjẹrin.
4: Mo ń bá kọ́mìnì kan ṣiṣẹ́ ní Abuja.
1: Ẹ ń bá kọ́mìnì kan ṣiṣẹ́ lábújá.
0: Mo ṣe pè mí ní ìjẹrin nìyẹn. Wọ́n ní kí n sọ mí ti quotation kan. Lánàá.
1: Ibẹ̀ ló yẹ kẹ́ wà báyìí.
4: Àbújá ló yẹ kí n wà báyìí. Mo lé mi ò ní lọ sí Abuja yẹn
1: láìpẹ́. Ẹ fún mi lóróró kan. Bàbá ẹ lanu. Ẹ gbé mi. Bí mo ṣe fẹ́ pè fún Olúwa sọ fún mi pé àwọn tó ń dukọ́ tìyẹn wípé wọ́n lé ní 21.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Wọ́n lé 21.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Olúwa ń sọ fún mi pé lára wọn Olúwa ní ẹnìkan wà ń bẹ̀ tó jẹ́ ọ̀nàrẹ́bù kan táyé mọ̀ ṣùgbọ́n tí ò lówó mọ́. Olúwa ní ó ti pa odidi èèyàn. Ó ti ẹ̀jẹ̀ èèyàn ló fẹ́ fi gba contract yẹn. Ẹni ní ẹ̀jẹ̀ rẹ̀ lòun ó fi gba ipò.

0: gbogbo yen gbọwọ lori yin bi pepe be se wa yen kan si ami ori e o ni gbabode loruko Jesu ade angeli oluwa lo sinu gbo bi ti gbogbo awon bandit ku awon mo lo ti ko won wo lo gbogbo bi ti won ku awon teacher logbo mo so lo emi mimo loruko Jesu si won le angeli pe yi koja lo nitori ku atajinde re lo si awon eniyan ile lo si awon omo ile eyin angeli te gbo loju ina angel Michael apolo se fun oloruko Jesu lo yo awon omo yi ati so to ba ile di ojo Tuesday gbogbo eyin omo Olorun patapata lajo gba we 24 hours lai ni je lai ni mu oja eni kan ni nbo ni church yin wa lati iwo ode wo moto gbagi ele fe so kale ni wema e bere church Olorun ojiji ni bi garage yen oni lojo kefa osu kefa odun 2026 ojo to ni apere gba ni gbogbo bi te ba ti nbo mi e je npe omo birin yi gbogbo sona church na lati se gbogbo awon program gbogbo sona church patapata ibe ni e ti lo gbo mi 77 motivation se ani lo Jesus city eyin na ri bi da se ri kan jade lati ile lo sibi awon sona church wa wa e lo sibe won a fun yin lo mi 77 e lo sibe won a fun wa lana yin ti won e lo sibe won a fun yin sheet of paper ti mo so enikan ni mi o momo ko si e to ba sumo lubi to ba wa o le pe number yi won a le juwe awon eti ba nbe ni to si fun o bo gbogbo sona church wa ni badan gbagi lati padi lati wo ode wo moto gbagi ele fe so kale ni wema e bere church Olorun ojiji ni bi garage yen in toju oribe osu ni kan na ni isele tin sele ka kini e le pe evangelist yin ka sori number yi 081 1632 0023 e tun gbo le kan si 081 1632 odo meji 00 niyan o 23 bi yin oba wa wole e lo number eleyi evangelist ari se ni o gbe leyi 090 1971 6233 egbo yen na le kan si 090 1971 6233 engineer e pe sister iko no mo soro mefa ni oni lojo kefa osu kefa odun 2026
1: baba mi e kaaro omo ijo yin lori afefe lo nsoro luwa to sin Elizabeth ni sa baba mi mi na ma ri ibe wa angeli angeli be mi na wo mo dupe lowo olorun mo dupe lowo ijo comfort life mission international lati gba ti mo ti darapo mo ijo comfort life mission international ojo kan bayi ko lo ki olorun ma ran laami si mi ki olorun ma sore fun mi tàbí kí kọ́stọ́mà máa wọ ṣọ́ọ̀bù mi ṣẹ́ẹ́dẹ̀sà ni mò ń ṣe o bàbá mi nígbà tó di may tá à ń gbàwẹ̀ may lọ́wọ́ mo san ọrẹ májẹ̀mú tèmi àti ìdílé mi 12,000 naira after tí mo san ọrẹ májẹ̀mú èmi àti ìdílé mi tán à ń gbàwẹ̀ lọ ṣàdédé ni àǹtí mi kan tó wà ládùúgbò wọ́n ṣe pè mí nìyẹn pé ṣé mo máa ń ṣe braided wigs àwọn irun sínú wig pé ẹnìkan fẹ́ ṣe mo bá ní mo máa ń ṣe pé mo máa ń ṣe bàbá mi àǹtí mi yìí dẹ̀ ni àwọn náà ni wọ́n mú ọmọọṣẹ́ kan wá fún mi tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ mi wọn náà ń lu àǹtí yìí gẹ́gẹ́ bí áńgẹ́lì fún mi tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ mo tẹ̀rù péré ni wọ́n ń ṣe pé wọ́n fẹ́ béèrè price lásán ni wọ́n ṣe pè mí nìyẹn wọ́n bá ní ẹni yẹn ò fẹ́ ṣe bá ní irú òun náà fẹ́ ṣe o wọ́n ní kí máa ń ṣe ẹyọkàn mo bá ní méèlì bá ní bíi 20 mo ní oní òkè wọ́n bá ní kí n send àwọn stars mo bá lọ sórí tiktok mo lọ wá àwọn braided stars ti jáde mo sọ àsend wọn bàbá mi sí ìyàlẹ́nu mi gbogbo ohun tí mo send 20 pieces tí mo send wọ́n ṣe 20 pieces bàbá mi kódà ìgbà tí mo ra gbogbo nǹkan tí mo fẹ́ lò tán tí mo ṣe tán tí mo send irun yẹn tán wá gbé náà èyí máa fọwọ́ kan ìdá eré mi because ó sì ń jẹ́ ìyàlẹ́nu sí mi ẹ̀rú sì ń bá mi pé ṣé tán bá gbé dé ìlú òyìnbó tán bá gbé dọ́dọ̀ woman yẹn ṣé ó máa like bàbá mi ó ṣe ní courage láti so e ri mi laaro emi ki n de san ida mewa mi ti mo ri lori e tori ere ti mo ri lori e o wo 200,000 naira emi naa de ma san ida mewa mi laaro yi because iyalẹnu lo n jẹ si mi baba mi ko tun tan sibe o ore ọjọkan awọn customers wọn kan wọle wa bo se jẹ pe adugbo ni shop mi wa ọlọrun ìgbà kankan fi mi sílẹ ọlọrun òjijì tí mo ń sìn kò fìgbà kankan fi mi sílẹ kò jẹ kọwọ mi kọsàlẹ àpọ bó ṣe ń ṣe fún mi bẹẹ ló ń ṣe fọkọ mi bó tiẹ jẹ pé muslim ni ọkọ tí mo fẹ ṣùgbọn ọlọrun ti ó torí pé mo ń sin òun ló ti tó àti ní òdodo ọlọrun òjijì ó ń jẹ kí àánú yẹn náà kó máa farahàn láyé ọkọ mi ó ń farahàn láyé àwọn ọmọ mi bàtà àti kódélé wa tí mo ti give testimony last year àṣà àìsàn ebi ò pa wá látìgbà tí a ti gba rice tí mo ti rí ní kábúrò mi bá mi gba rice nìbàdàn kó lọ bá mi gba rice ní wẹ́mà the month after tí mo gba rice yẹn lọ́wọ́ àbúrò mi tí mo dà sínú ike rice wa nílé bàbá mi àwa tó jẹ́ wípé 16 derica 8 derica la máa ń rà sílé àti ẹ̀wọ̀n ara dèríkà mọ́ ara bàgì mọ́ báàgì la wá ń gbé sílé èmi náà wá ń stọ̀ nù freezer mi pẹ̀lú oúnjẹ àwọn á ní oúnjẹ nílé oúnjẹ kan bá ti tán báyìí a tún máa lọ rà mí ọkọ mi á tún gbé mi lọ sí ọjà a tún máa lọ ra oúnjẹ sílé bàbá mi ọlọ́run kàn ń dábìrà ni ọlọ́run kàn ń ṣiṣẹ́ ìyanu ó kàn ń jẹ́ kí n máa nífẹ̀ẹ́ ọ̀hún sí kí n máa sìn mọ́ àmọ́ because ọlọ́run tóbi lọ́ba bàbá mi mo dúpẹ́ ẹ ṣé o fàmìlì oróyàn yín kò ní gbẹ lórúkọ jésù kristì àkókò pípé agbára ọlọ́run abánigbé wọ̀nyí mo dúpẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí ìdámẹ́wàá mo wá ń san ìdámẹ́wàá èmi tí mi ò kí ń san ìdámẹ́wàá tẹ́lẹ̀ wọ́n á san ìdá mẹ́wàá mi tí n bá ṣiṣẹ́ ẹyọ ọkọ báyìí tí n bá ti san ìdá mẹ́wàá báyìí ibẹ̀ lọ́kàn mi máa wà ibẹ̀ ni ọkàn mi máa wà ohun tí n bá tó san ara mi tó máa wá lẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo dúpẹ́ inú mi dùn ẹ bá mi kí máma mo dúpẹ́ o ọ̀rọ̀ àṣẹ tẹ́yìn náà sọ ní january 2nd tẹ́ni pé ká tó wọ 7-7 pé ìyanu máa ṣẹlẹ̀ alẹ́ ọjọ́ yẹn tí máma gbàdúrà tá à ń ṣe prayer fasting and prayer lọ́wọ́ ọ̀rọ̀ àṣẹ tí bá máa sọ ó ṣẹ nínú ayé lọ́kọ mi gbé kámúrì wọlé lálẹ́ ọjọ́ yẹn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ arúgbó ọjọ́ dé tí mo san 20,000 naira bí ọlọ́run mo jáde fún 20,000 naira ṣùgbọ́n mi ò rí lọ́jọ́ yẹn ṣùgbọ́n bí mo ṣe ń padà dé kò báyìí mo rí owó yẹn mo dẹ̀ san ọlọ́run dẹ̀ ìyà mi lẹ́nu mo dúpẹ́ bíṣọ̀bù mi ṣe kéré náà ni mo ṣe tí mo ṣe ń rí ṣe bẹ́ẹ̀ náà ni mo rántí tọlọ́run ṣe tọlọ́run fún mo dúpẹ́ ẹ ṣe sà God bless you sà more anointing in Jesus name amen bye bye sà.
0: Ẹ jẹ́ ṣe báyìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run lọ fẹ́ mọ̀ ó fẹ́ san rẹ má jẹ̀mú rẹ ó fẹ́ mọ̀ so ní àtọ̀lá náà ni the last. Ìwọ́n tó bá fẹ́ san ọrẹ májẹ̀mú rẹ̀ máa ní kí àwọn èèyàn mẹ́fà kan ṣe àkànṣe ọrẹ tó yàtọ̀ láàárọ̀ òní ọjọ́ kẹfà oṣù kẹfà. Gbogbo ẹni tó bá fẹ́ san ọrẹ májẹ̀mú rẹ̀ lè lo account number yìí 1966-36-38-73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde bí èèyàn bá wọlé ẹ lè lo eléyìí 2017-42-90-47 Comfort Life Mission International nìyẹn ní ó gbé jáde First Bank nìyẹn. Bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní kó àwọn àyànfẹ́ mi jọ jẹ́ kí a fi ọrẹ bá wa dá májẹ̀mú ká fi bá dá májẹ̀mú. Ẹ̀yin tẹ́ wà ní Kwara ẹ̀yin tẹ́ wà nílùú Ìlọrin ibi tẹ́ ti ṣe sábìsì ń yàtọ̀ sí ibi tá a ti ṣe ní last Sunday ní Amọ́yọ̀ ẹ lo ibi òun tó sún mọ́ ẹnìkan ni ẹ bá wa júwe bẹ̀ pastor Goflo pastor wa nílọrin ẹ wá sọ ibi tí wọ́n ti fẹ́ ṣe sábìsì.
2: Láti ibikíbi Gíríálímì Ọfà Garage ẹ wọ mọ́tò tàbí ọ̀kadà tó ń lọ sí Asadam e so kale ni ile epo agaka e ya ni owo otun yin ni ona osere oke e bere bi oyin event center e bere bi oyin event center bi oyin event center ibe ni awo mo lohun jiji o ti josin. God bless you.
0: Eni kan ni woli ke la fe bi break loni gbogbo eyan omo Olorun patapata ogede ti won fi ndidodo eto tobi eyoko kan pelu eyin meji meji e mura o ni agbara eni to laye atorun e wa ra apple yin le apple la fi break ni ojo Sunday apple meji meji pelu eyin meji meji iyen ni wema ati gbogbo Sona Church e make sure pe lo si gbogbo bi ti Sona Church ba wa omi 77 o kan yin lara lagbara Olorun and yato si awon ti o ti son re majemu won se tomo re mo fe fi gbogbo enu so bayi wi pe lagbara eni to laye atorun ago mejo ni si won bere lo la Sunday gba ti o ba fi di 12 a ti pari 77 ojo to ni apere ati majemu to nbe ni die wo won ran mi si eyin mefa kili o to su loni la bi akoso bo ti wule kori o ni se ayoyo kan o lara on to ro ko le sele yo sele ninu ipin rawo e wa wa mo kigbe ko to di o ojo kefa osu kefa odun 2027 ti Jesu ba fa bibu eseyin Olorun mo je ri bayi mo number yen la pere gan e je mo gbo testimony bo engineer bi mba ti ku nbi nisin mo n lo sori Facebook ni ago mefa ni laaro yi tori awon Saturday gbogbo eyin te fun ko sile tele fe Bible school o fe lo si fundamental class to ba diago e je so pe to ba diago mesan ni church e pade mi fun introductory class introduction la si loni la gbare ni to laye ato bo mo nbo lori Facebook ni ago mefa to ba tun di 12 a to wa nbe ogede ti won fi ndin dodo la fi break pelu eyin meji meji ogede ti won fi ndin dodo eyo kan eyin meji ola la fi apu meji meji break o dekunle e pa fura le ti pade mi lori YouTube nisin ago mefa eni kan ni mo ti e fe ri be se ri gbogbo eto ti to fun 77 tola but ki se ni Jesus City.
3: Good morning baba mi o. Good morning Jesus. Ebi na ti le ri o mo dupe lowo Olorun. It's me your daughter Oluwadamilare from Iwenla branch Lagos. Mo dupe lowo Olorun o ninu awe 77 this month of June 2026. Emi na ri testimony mo dupe lowo Olorun. Ni ana ti awe wa pe number 3 an elderly man to Remy, he came around. Uncle Wau, she motor one of the mechanic to while opposite Lenny. So he now told me that he was hungry. But why was this so far? And Emma Mukok out, he said, no, okay, I have bread that I just bought, a fresh bread. There's egg. Should I make bread and egg for you? And a coffee, all I want for a coffee without my mom beverage. Me, thank God, beverage waffle. Mommy, mom, beverage, mushiloshi, bread and egg for 1 year, ati ti o, ati beverage to 1 year. Ase be mi se work mo se kuro ni shop ti mo ti wonu kitchen ni le lo to preparing his food ni won ti se owo si mi o mo afi bi won se jeun tan baba mi o won ni ati won kon so re didn't tell me anything where it mo ko mi ki won phone no me ni ki se ko kun the message entered mo ani let me check it to know what's up with the message. So if it down momo something to man sent my has been pelu messages ne. Mo she woman mo bari 100,000 naira. Ah, mo bari from him. Ah, mommy, daddy, you sent me 100,000 naira. Only shouldn't I pay for the food I hate? Wow, I wasn't expecting something as much as that. Though I told him a few days ago, last week, that I was broke and needed some money, and he just told me okay. Ni mo kwen koto ma she to ma fi amaze me le. Because it was just yesterday, that I wrote about the devotion to any castle, the I first paid for Ore Anu, but I'm sorry, Anu, Tom, Mushawa, sorry, my gem. On Monday, Kedere, Musore, Musa 1,000 Naira, Ore Maraji, Jim. only that when the sorry magic with me at son many are run sorry I know no and the next thing to Mori after feeding him after giving him food he just sent 100,000 to me just like that. I'm so grateful to God. My God will continue to elevate you. He will strengthen you physically and spiritually. Loruko Jesu. Ah, Baba Mimi to Badra for you. Fresh anointing, fresh fire. Loruko Jesu. I enjoyed your sermon, your preaching and everything. And Baba Miki Mama. Thank you very much, sir. I appreciate you. May God continue to bless and elevate you. Have a nice day, sir.

0: orúkọ mi ni Emmanuel Oyokunle, mo wá láti ìlú Ekiti State nílùú Ado. Mo wà níbí ní alẹ́ àárọ̀ àná nígbà tí mo jí mo jẹ́rìí sí agbára tó lọ ṣe. Tẹ́ bá dẹ̀ rántí, dádì pè fún mi lánàá yẹn. But to my surprise, bá ṣe parí program vigil yẹn, mo kàn bọ̀ sínú mọ́tò mo sùn. Mo kàn ní kí n tiẹ̀ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní WhatsApp. Tí màá tan WhatsApp, bí o bọ́kà sí mẹ́sẹ̀gì mi nìyẹn, ó ní ẹjọ́ pé ẹnìkan ló sẹ̀ nọ́mbà mi sí òun. Tí mò ń ta furniture. Mi ò kí n ṣe furniture lóòótọ́, ìgbà mi máa ń pàṣẹ furniture, wọ ẹ̀kọ́ kan ni. Tí máa dẹ́gbà, mo náwọn furniture tí máa kàn pé yá bá mi ṣe kí ní yìí. Mo ní o kì í ṣe fẹ́ ṣe ni, ó ní ara òun ní èyí tó máa kó lónìí. Èmi ò sí Lẹ́kìtì báyìí. Ó ní mo ní àná kò sí wàhálà. Mo ní kí lẹ fẹ́, ọ̀sán list kan bẹ́ẹ̀ bíi mẹ́ta. Mo ní kò sí wàhálà. Mo ní ṣé ò ní ìdí cutting ni? Ó lóun ní ìdẹ. Ó ní sì mò ń tà ni? Mo ní lọ́pọ̀ yanturu, mo máa sẹ̀ndì píjọ ṣọ́ọ̀bù sí. Ó ní òkè. Mo ní sì ò ní ìdí fire pot ni? Ó lóun ní ìdẹ. Center table nǹkan, ó lóun ní ìdẹ. Rọ́ọ̀gì nǹkan, pillow nǹkan, bẹ́ẹ̀dì nǹkan lóun ní ìdẹ. Ó ní sì gbogbo ẹni mò ń tà ni? Mo ní everything lọ́wọ́ oní tó bá rí bẹ́ẹ̀. Ó ní ajẹ́ kẹ́kọ̀ọ́ tó ń pọn ara ó pọ̀ nìyẹn o. Mo dáná kó list everything tó fẹ́. Ó lòun bí sí báyìí fúnra lára mi. Mo kàn sí kí ni mo kàn list everything jọ. Àti nǹkan tí mi ò sọ fún tẹ́tẹ̀lẹ́ gan, mo sá list everything. Ó ní kí n fi price is everything. Mo bá sì price sí. Mo sá sọ pé olúwa ọlọ́run authority tó bá ṣe lè fún mi. Má jẹ́ mu cement tí mo wọ̀. Ó kéré bọ̀ máa fi kún. Kí n sọ jù báyìí lọ ní mọ́tò. Mo sọnú ọkàn mi. Mo kàn ní ẹgbọn ẹsẹ̀ nàkánàbà. Ẹ mọ́ wọrí títí àárọ̀ ńlá. Títí 10 lọ́la máa ti dé Èkìtì. Títí 12 everything yín á ti tẹ̀yìn lọ́wọ́. Ó lọ́la nìkan lò ní mo lẹ́mọ́ wọrí. The next thing, bí wọ́n ta send the full payment ni I was like wow.
1: Láì rí ẹ sójú.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Full payment.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Wọ́n send number ẹ sí. Kò mọ̀ ẹ tẹ́lẹ̀.
0: Mi ò rí báyìí.
1: And somebody call deal of almost 2 million. Kò dẹ̀ rí sójú ó tún send owó.
2: Wo
1: na ọwọ́ rẹ sókè.
2: Put up your hands.
1: Ọlọ́run tó ń ṣe sharp sharp lórí òkè ògo.
2: God is doing it quick quick on this mountain of glory.
1: With

0: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ̀ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé lóko lọ́nà àti níbi gbogbo tẹ́ ti ń gbọ́ wa. A tún kí wa káàbọ̀ sí àkókò ìhìnrere ti ìgbàlà pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run ajíhìnrere G.O. Ọlátúnjí. A gbàdúrà pé bẹ ti ń gbọ́ wa lónìí, Ọlọ́run á bùkún fún ẹ̀mí ọkàn àti ara yín ní orúkọ Jésù. Àmín.
1: A ó pa mí lára dá.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kan bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́gbà yẹn gan. Àwọn ìròyìn lẹ wa kálí kákò káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti mú àwọn ìwé ìròyìn lẹ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí ejigbara ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

sọ ni ìjọba àpapọ̀ tún ti ṣèlérí o láti mú ìdúróṣinṣin ìgbòòrò ohun ìtẹ̀síwájú láti mú bá ètò ìṣèjọba àwarawa pàápàá jùlọ láti rí sí ìṣọ̀kan láàrin àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà àti láti gbógun ti àwọn ìpèníjà eléyìí tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà tó fẹ́ sọ orílẹ̀-èdè yìí tó fẹ́ sọ wá di aláìmọ̀ọ́ṣe gẹ́gẹ́ bí orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí a ṣe ń pálẹ̀mọ́ fún àyájọ́ ìgbòmìnira ìyún June 12 ìyún tí yóò jẹ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n irú rẹ̀ 27th Democracy Day ìyún ní June 12 gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi léde ìyún lánàá tí ń ṣe ọjọ́ ẹtì gbá tí ọwọ́ mínísítà fọ́rọ̀ tó ń lọ sí ètò ìlanilọ́yẹ̀ Mohammed Idris ìyún lẹ́yìn ìgbà tí wọ́n kírun jù mọ́ àti tán ó ní èyí òun ní àwọn ìgbésẹ̀ eléyìí tí àwọn yóò máa gbé fún àyájọ́ June 12 mínísítà yẹn ó wá jẹ́ kó di mímọ́ ó ní gbogbo ẹ̀yọ́ ọmọ ilẹ̀ Nàìjíríà ẹ béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìtọ́sọ́nà kí ẹ sì máa ṣe kíni kí ẹ ní ìgbàgbọ́ ipé kò mà sí ohun tọ́lọ́run ò lè ṣe ó ní wípé kí ẹ dẹ̀ máa rí wípé ẹ mú ìdúró ṣinṣin ohun ìlọsíwájú ní gbòógì lórílẹ̀-èdè Nàìjíríà èmi kí mo sọ ọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dín ní ìwé ìròyìn the punch tó jáde lójúmọ́ ọ̀tọ̀ ní pépà funfun ni ọ̀dà dúdú ló fi kọ́ ẹ má ra fẹ́ẹ̀kì.

ẹ̀tú jẹ́ mú kí ní ẹ̀wọ̀n nínú ìwé ìròyìn eléyìí tó jẹ́ ìwé ìròyìn the punch bákan náà wọ́n tún tẹ́rí rẹ̀ sí yàrá ìròyìn iléeṣẹ́ ti à diamond 88.7 fm ìlọrẹ ìjọba ìpínlẹ̀ kwara wọ́n tún ti ṣèlérè láti ṣe àgbékalẹ̀ àyíká tó dúró rẹ̀ fún ètò okòwò láti lè fi búrẹ́kẹ́ ìyún ní ìpínlẹ̀ yìí kọmíṣánná fẹ̀tọ́ ìṣúná ẹni tó tún jẹ́ alága fún ìkọ̀kan tí wọ́n pè ní kwara state ease of doing business council ìyún dókítà abilékọ àwúwà nù ọgbà tí ó ń sọ̀rọ̀ ó jẹ́ kódi mímọ́ níbi àpérò kan eléyìí tí wọ́n ṣe òun ni ìpínlẹ̀ kwara kò mà kéré rárá tá a bá sọ ìpínlẹ̀ eléyìí tí ètò okòwò ti lè gbòòrò ju bó ti yẹ lọ ó jẹ́ kódi mímọ́ òun ni wípé tá a bá sọ nípa ìdàgbàsókè àwọn ohun amáyédẹrùn lábẹ́ ìṣèjọba gómìnà ti a ní àyín ìyún gómìnà abdulrahman abdulrazak òun ni kò kéré o eléyìí tí ó tún sọ ẹrù kúrò lórí àwọn olókoòwò àti àwọn oníléeṣẹ́ ó tẹ̀wájú o ní ìpínlẹ̀ kwara jẹ́ ìpínlẹ̀ kan gbòógì eléyìí tó dára jù lórílẹ̀‐èdè nàìjíríà láti lè ṣe okòwò eléyìí tí yóò sì ní èrè tó pọ̀ nínú àwọ̀ wọ́n tẹ́rí ìròyìn yìí sí iléeṣẹ́ wa diamond 88.7 fm ìlọrin bákan náà ló tún bẹ nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ ìyókò.

eléyìí ti àjọ tó rí sí ètò ìdàgbàsókè ètò ìlera alábọ́dé nípínlẹ̀ kwara wa ní àyín tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ìyún kwara state primary healthcare development agency akọ̀wé àgbà iléeṣẹ́ ọ̀hún ọ̀jọ̀gbọ́n nusrat elelo lásìkò tó ń bá àwọn gègé àrà tó ń bá wọn tàkùrọ̀sọ lórí àwọn àtà àlàkalẹ̀ àwọn ètò tí wọ́n ní fún child health week ọ̀hún ó ṣe lálàyé ó ní ṣe rí ètò yìí ó jẹ́ eléyìí tó ṣe pàtàkì pọ̀pọ̀lọpọ̀ fún àwọn oyún inú tó fi mọ́ ìgbábẹ́rẹ́ àjẹsára oúnjẹ aṣaralóore tó fi mọ́ ìdènà àìsàn eléyìí tá a mọ̀ sí HIV àti àwọn ètò ìlera mìíràn ó ní kódà ó gba àwọn tí wọ́n jẹ́ ọmọdé láti oyún inú tó fi tí yóò fi di ọdún márùn-ún ni wọ́n jẹ àǹfààní abẹ́rẹ́ àjẹsára yìí eléyìí tí ó ní ọ̀sẹ̀ ọ̀hún tí wọ́n pè ní child health week yóò máa wáyé láti ọjọ́ ajé tí ń ṣe ọ̀túnla June 8 tí yóò sì lọ fẹnusọlẹ̀ sí ọjọ́ ẹtì ìyún June 12 ọdún 2026 ilẹ̀ aláìròyìn iléeṣẹ́ tiwa dara 108.7 FM ìlọrin ni wọ́n tarí ìròyìn ọ̀hún sí lójúmọ́ tòní.

àtúnjọ tẹ̀wájú nínú ìwé ìròyìn daily post tó jáde lójúmọ́ tòní ẹ wò ọwọ́ ti tẹ arákùnrin kan látọwọ́ àjọ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun ẹni ọdún méjìlélógún tó lérò pé gbogbo nǹkan òun lè yọ fi ṣe kọ́ńtẹ́ǹtì ó ṣe kọ́ńtẹ́ǹtì ó ti tari rẹ̀ ọ́ sí àgádágádá àwọn òṣìṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí owó ṣe tẹ ọmọkùnrin ọ̀hún tí wọ́n porúkọ rẹ̀ ní Adétayọ̀ Adébáyọ̀ Samuel láti Ìlàrọ̀gùn fún ẹ̀sùn bí ó ṣe ń gbé ayédèrú ìròyìn ẹlẹ́jẹ̀ bó ṣe ń gbé kiri lórí ìtàkùn ayélujára eléyìí tó kó ìpòrúru ọkàn bá àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun gẹ́gẹ́ bí àjọ ọlọ́pàá ṣe jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde tó gba ti ọwọ́ kọmíṣánná fájọ ọlọ́pàá Ibrahim Gọta tó gba ti ọwọ́ rẹ̀ jáde eléyìí tí alūkkóró fájọ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Abiodun Ọ̀jẹ̀lábí filéde nílùú Ọ̀ṣọ́gbó lọ́jọ́ Ẹtì wọ́n ní fọ́nrán tí ọmọkùnrin ọ̀hún filéde òun ni ó fọ́kalẹ̀ tó fọ́kakò lórí ìtàkùn ayélujára tó sì ń kó ẹ̀mí àwọn èèyàn sókè ipé ìpèníjà ètò ààbò tún dé ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n wá ní ìwádìí fi hàn ipé fọ́nrán tí arákùnrin yìí ṣe tó fi kó ìpòrúru ọkàn bá àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀ṣun ayédèrú ni ẹ wò ó àjọ ọlọ́pàá bá náwó gan ṣọkan ó ti ń káwọ́ pọ̀yìn rojọ́ lágọ̀ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀ṣun daily post ló sọ ọ́ di mímọ̀ láàárọ̀ tòní kẹ́dùn kó pọ̀ ṣókí báyìí lọ́bẹ̀ omidan ní gbogbo ọjọ́ sátidé nínú àtúpalẹ̀ ìròyìn ní ìkànnì diamond 88.7 fm ìlọrin ẹ wò ó bẹ́ẹ̀ ti ń jáde lójúmọ́ tòní ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa rántí o ìpè ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà á ẹ̀tẹ́ ni mú wá ń gbẹ̀yìn àti wípé àbámọ̀ tí ó rí òun kì í ṣíwájú ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ báyìí ni máa ń wà ìbá sì ti mọ̀ kí má ṣe o àmọ́ ó ti bọ́ ọwọ́ omidan ọláyinka ajá ní ajíbádé ló kọ tèmi ẹ máa tún ká àárọ̀.

0: tí ènìyàn wò wọ́n bí ọ̀kẹ́ àìmọye tí ìbọn kò ṣe é fi pa wọ́n tí ó ṣàjá wípé wọ́n ń géni lẹ́sẹ̀ jẹni. Ìbá díẹ̀ ni a lè ṣe àwọn ọ̀pọ̀lọ́ àti àkèrè tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn tí ń jà fún ẹja pàápàá tún dani láàmú nítorí ìgbé wọn lásán ti gba gbogbo agbègbè tó bẹ̀ tí a kò lè sọ̀rọ̀ sí ara wa. Ìgbà tí mo bá sì pàṣẹ fún àwọn ọdẹ ìgbé àwọn wọ̀nyí kò jẹ́ kí ẹnikẹ́ni gbọ́ ohun tí mo sọ alókùmọ̀ títí, ṣùgbọ́n àwọn èkúté wọ̀nyí ti pọ̀ jù kò sì sí nǹkan kan tí a lè ṣe títí ilẹ̀ fi ṣú lọ́jọ́ náà. Kí ìjà tó bẹ̀rẹ̀ iná kí ìbẹ̀rù ti wí fún ni pé ìgbà tí ìjà bá ń parí lálẹ́ ọjọ́ náà àwọn ẹranko ń fẹ́ kí a bá wọn jẹun. Ìgbà tí ilẹ̀ ṣú a lọ sí ibi oúnjẹ ìyàlẹ́nu ló sì jẹ́ tí a rí tí wọ́n ti tábìlì lọ gbọọrọ tí wọ́n kó síbi fàdákà ife fàdákà àti àwo fàdákà sílẹ̀ fún ni láti fi jẹun. Àwọn iwin ni àwọn ẹranko gbà ní aláṣẹ àwọn ni ó sì ṣe gbogbo ìtọ́jú tí wọ́n ṣe. Wọ́n ní kí ìnà kí ìbẹ̀rù jókòó sí ìparí tábìlì ní apá kan, wọ́n ní kí èmi náà jókòó sí ìparí ní apá kejì kí n kọjú sí. Ó wá jẹ́ wípé òun ni alága lálẹ́ ọjọ́ náà. Àbágbádùn oúnjẹ náà dáadáa bí kò ṣe àwọn iwin tí wọ́n bá wa jẹun. Àwọn ọdẹ jókòó sí apá tábìlì lọ, àwọn iwin ló sì jókòó kọjú sí wọn. Òmíràn ní ojú kan, òmíràn ní ẹnu sí ìdá àyà, òmíràn kò ní imú rárá, ojú òmíràn gùn, ó dàbí ojú ìsásùn. Ọrùn òmíràn gùn tó bẹ̀ tí ó dàbí gíga ní ẹ̀gbẹ́ tábìlì. Bẹ́ẹ̀ ni gbogbo wọn ni wọ́n fẹ́ bá àwọn ọdẹ sọ̀rọ̀ kí wọ́n bá wọn ṣe àwàdà. Ọ̀tọ̀ ni àwọn ẹranko jókòó sí tí wọ́n ti ń jẹun nítorí ìdíwọ̀n góńgó kò lè jẹ́ kí wọ́n jókòó lé orí àga. Nígbà tí ilé ọjọ́ kejì mọ́ ògo tó bẹ̀rẹ̀ àwọn ẹyẹ ni wọ́n ja ìjà ti ọjọ́ kejì ní pàtàkì. Kì í sì í ṣe àwọn ẹyẹ ńlá bí àsádio agbe tàbí àlùkò ni wọ́n bá ni jà. Àwọn ẹyẹ tí wọ́n wá sí ojú ìjà kò ju èkùrọ́ lọ. Ìgbà tí wọ́n bá sì fòdé wọ́n bà lé ni ní apá lẹ́sẹ̀ ní gogo imú àti ní ibikíbi lójú bẹ́ẹ̀ ni bí a ti lè pa wọ́n tó tí a rí wọn gbéṣe. Bí ọ̀kan ti ń kú ní èkejì ń fòdípò rẹ̀ ọ̀rọ̀ náà sì burú tó bẹ́ẹ̀ tí púpọ̀ nínú àwọn ọdẹ kò tilẹ̀ rí àyè gbé ìbọn ọwọ́ lókù tí wọ́n fi ń jagun. Nígbà tí a lọ jẹun lálẹ́ àwọn ẹranko dá àbá pé ìjàkadì ni kí a fi ṣe ti ọjọ́ kejì àti wípé àwa tí a jẹ́ olórí ni ó jà kẹ́yìn lọ́jọ́ ìjàkadì. Èyí ni èmi àti ìnàkí ìbẹ̀rù kí má tàn yín jẹ o bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ọdẹ pàtẹ́wọ́ nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ bí ẹni wípé ó dùn mọ́ wa nínú. Síbẹ̀ ayé olúkúlukú já láti bá ẹranko jà ṣùgbọ́n o nígbà tí àwọn ẹranko tún ṣe àlàyé wípé àwọn iwin ni yóò bá àwọn ọdẹ jà àti pé ìjà èmi àti ìnàkú ìbẹ̀rù ni yóò jẹ́ ìjà láàrin ènìyàn àti aṣojú ẹranko a pinnu láti ṣàìpa wa. Mo rò pé ẹ mọ̀ wípé bàbá àti ìyá mi ti kú àti wípé àwọn méjèèjì kò sí nínú ayé mọ́ lákòókò tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ìyàwó mi ti fi mí sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin náà sì ti mọ̀. Bẹ́ẹ̀ ni kò tilẹ̀ sí ẹni tí mo lè bá gbèrò ara mi lákòókò náà bí kò ṣe inú láyé wà igbákejì mi. Ṣùgbọ́n bí mo ti sùn lóru ọjọ́ náà nínú àgọ́ tí àwọn ọdẹ ṣe fún mi ni ẹni náà dédé wọlé o tí ó jí mi. Ìgbà tí mo sì dìde mo rí ó di bàbá mi. Àyà mi kọjá ṣùgbọ́n bí ó ti nawọ́ tí ó wí báyìí àlàáfíà. Ṣé ni ọkàn mi balẹ̀? Ó gbé ìgò kan fún mi òyì ni ó wà nínú ìgò náà. Ó ní kí n fi ọwọ́ bà á kí n tọ́ sí ẹnu mo sì ṣe bẹ́ẹ̀. Ó tún wí fún mi pé ìgbà tí ilẹ̀ bá mọ́ kí n gbé fún àwọn ènìyàn mi kí wọ́n tọ oyin inú rẹ̀ sí ẹnu. Ó ní agbára oyin náà ni pé ó lè yí ara wa padà sí ohunkóhun tí a bá fẹ́ nígbà tí ìjàkadì bá ń le ní ọjọ́ kejì. Bí ẹnìkan bá ń fẹ́ kí òun yí padà sí ọ̀bọ bí bá ṣáà ti lè wí báyìí wípé
1: èmi ọ̀bọ
0: yóò di ọ̀bọ wérewére. Bí ó bá wí pé
2: èmi ògbólà
0: wéré ni yóò di ejò tí yóò máa wọ kiri. Lẹ́yìn tí ó sọ báyìí fún mi tán ó kí mi pé ó dìgbà n kò sì rí mọ́. Nígbà tí ilẹ̀ mọ́ mo pe àwọn ènìyàn mi mo rò fún wọn olúkúlùkù ó sì tọ́ nínú oyin yìí lá. Lẹ́yìn èyí àmúra ó di ibi ìjà.
2: Bí a ti ń lọ àfi ìgbà tí adédé ń gbọ́ ìlú bàtà láàrin igbó wọ́n lù ú tẹ̀lé ìnàkí ìbẹ̀rù mo sì bẹ̀rẹ̀ sí gbọ́ tí bàtà ń wí báyìí
0: ìnàkí ìbẹ̀rù ìnàkí ìbẹ̀rù òní ni ọ̀la akọ́ òní ni ọ̀la akọ́ òní ni jàkadì òní ni jàkadì ìnàkí ìbẹ̀rù ìnàkí ìbẹ̀rù kí ọmọ ènìyàn bíríbíri. ọmọ ènìyàn kọ̀rọ̀kọ̀rọ̀. Yí ọmọ ènìyàn kọ́rọ́kọ́rọ́. Yí ọmọ ènìyàn kìtìkìtì. Gbé wọn náà lẹ̀ bámú bámú kí wọ́n máa rá pálápálá. Òkúta gún wọn ní ṣọ̀kí ṣọ̀kí. Kí wọ́n họra pátípátí. Ta ni bàbá wọn? Ta ni bàbá ènìyàn? Ta ni bàbá wọn? Ta ni bàbá àgbọ̀nrí? Ta ni bàbá wọn? Ta ni bàbá ìmàdò? Ta ni bàbá wọn? Ìwọ ni bàbá ewúrẹ́. Ìwọ ni bàbá wọn? Ìwọ ni bàbá àgùntàn? Ìwọ ni bàbá wọn? Ìwọ ni bàbá ènìyàn? Ìwọ ni bàbá wọn? Ìwọ ni bàbá ọmọdé? Ìwọ ni bàbá wọn? Ìwọ ni bàbá àgbà? Ìwọ ni bàbá wọn? Ìwọ ni bàbá ènìyàn? Ìwọ ni bàbá wọn? Ìwọ ni bàbá ènìyàn? Ìwọ ni bàbá wọn? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Báyìí ìnà kí ìbẹ̀rù ń bọ̀ o lọ́jọ́ tí à ń wí yìí. Òun àti àwọn iwin, àwọn ẹranko àti ẹyẹ tí ó wá, wọ́n wá láti wá wòran ni. Àwọn iwin tí ó ń lu ìlù fún ìnà kí ìbẹ̀rù, bí ènìyàn gan-an ni wọ́n rí. Bàtà tí wọ́n sì ń lù, bàtà gan-an ni. Nígbà tí wọ́n yọ sí ni, tí wọ́n dákẹ́ ìlù, wọ́n péjọ sí apá kan, wọ́n sì wí fún mi kí n yẹ ẹnìkan sí òde láàrin àwọn ènìyàn mi, kí ó bá ẹnìkan nínú tiwọn jà. Mo bá yan ọkùnrin kan báyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Kùkùté, tí ó jẹ́ alágbára, tí ó sì mọwọ́ ìjàkadì púpọ̀. Kùkùté kìí ṣẹni gíga, kúkurú báyìí ni. Ó sì kí bẹ́ẹ̀ ni igbá àyà rẹ̀ tó fẹ́rẹ́gẹ́jẹ́ fẹ́rẹ́gẹ́jẹ́. Ìwìn tí wọ́n yàn yóò bá Kùkùté jà ga. Ó sígbọ́lẹ̀, ó sanra, ó rí mùkútú. Díẹ̀ sí ni Kùkùté fi ga ju ìdí rẹ̀ lọ. Ìdíwọ́ ni eléyìí jẹ́ fún òun, ṣùgbọ́n ìrànlọ́wọ́ ni fún Kùkùté. Nítorí ọwọ́ rẹ̀ kò rí ààyè bá Kùkùté tí ó ń ta dúrúdúrú kiri. Ìgbà tí ó ṣàṣeṣá, ó kí Kùkùté lọ́rùn mọ́lẹ̀ o. Ó gbé sókè ní ìrètí wípé kí ọwọ́ òun bá lè ba Kùkùté lẹ́sẹ̀, kí ó dá orí rẹ̀ kodò, kí ó na orí rẹ̀ mọ́ òkúta kàbìtì kan. Ṣùgbọ́n nígbà tí ó gbé Kùkùté lọ sí òkè, kí ó tó kọjá ibi igbá ìyá rẹ̀, Kùkùté lọ ẹsẹ̀ pọ̀ mọ́ ní ibi ẹ̀yìn. Ó fa ẹbọra náà létí, ó lọ dáadáa. Ẹbọra yìí bá ń ké bíi màálù, ṣùgbọ́n oníbodè é pàtẹ́wọ́ kí wọ́n dáwọ́ dúró. Ó sì bá Kùkùté wípé tí ó bá tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí, òun ó wípé ẹbọra ṣẹ́gun. Nítorí ìjàkadì lásán ni a wípé kí Kùkùté jà. Ìgbà tí wọ́n tún bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì, Kùkùté wá ọ̀nà, ó sọ mọ́ ẹbọra yìí ní ìdí. Ó tì í sínú kòtò kan báyìí, ẹbọra jèsì ò bá ṣubú. Oníbodè bá pàtẹ́wọ́ pé Kùkùté ṣẹ́gun. Tọ́ báwo ni ìjà tó kù wá ṣe lọ? Ọjọ́ mẹ́jọ òun náà la mọ̀ gbọ́. Torí wọ́n ní bàgbálé bàgbàtà àtàn ò la máa ń darí ẹ sí. A ní ìrìnjò báyìí lọ lórí ètò àyọkà fún tààrọ̀ ọ̀tún ní oníyanṣe ọlọ́bẹ̀ ẹ ṣe. Gbogbo ẹni tá bá mi fìfẹ́ jẹ́ náà ni mo kí o wípé ẹ ṣeun ẹ kú ìfẹ́. Daniel Afọlábí sùn ènìyàn mọ̀ sí ní Azizi lọ́wọ́ bọ́sìnì mi tí wọ́n bá mi tó pọ̀ ní gbogbo ìgbà. Ẹ ká pàdé lọ́jọ́ mẹ́jọ láago kan náà, aago méje ààbọ̀ àárọ̀ sí aago mẹ́jọ. Orúkọ mi ò yí padà, Ìfẹ́ Olúwa ọmọ Adébáyọ̀ ni. Ká fi rí àtayọ̀, ká fi pàdé lọ́jọ́ mẹ́jọ.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Ti lalẹ̀ bí ó ṣùmarì ètò kan ṣoṣo bíi tẹ́rẹ́ ọ̀sánsán gbàgede àjọrò dé kí gúdùgbẹ̀ ọ̀rọ̀ máa jálulẹ̀ bí ó wàrà òjò gbàgede àjọrò lórí ètò yìí láti mọ.

0: rọpò òṣìṣẹ́ àmì òṣìṣẹ́ sì gbìyànjú òṣìṣẹ́ ọ̀rọ̀ yẹn ọ tako ìtẹ́bìtì àwọn.
1: Ẹ má tako ìwòye tiwọn tẹ bá pè wọlé ẹyẹ sọ ìwòye ti ọ̀dọ̀ tiyín ni wọn àwọn wọn tako èyíkéyìí ẹ̀ṣà lọ́àbò wọn fi ń sọ yàn náà ìtẹ wọn sọ̀rọ̀ pọ̀ tẹlẹmúyẹ ni.
2: Ẹ kojúmọ̀ ẹ kojúmọ̀ orúkọ yàn.
0: Orúkọ mi ni Sa Ọlá láti Sango.
2: À ń gbọ́ yín sà.
0: Ọ̀sátẹ́k.
2: À ń gbọ́ yín sà.
0: Kẹ́rí nípa ọ̀rọ̀ insecurity ẹ̀lẹ́ mi fẹ́ contribute. Kẹ́rí definitely the present government wọ́n mọ̀ nípa gbogbo nǹkan tẹ́ bó ń ṣẹlẹ̀ yìí because reason tí a fi sọ bẹ́ẹ̀ ni wípé ẹ jọ ṣé bí wọ́n ní ìjọba mú ni mú ògùn ni ṣé ìjọba ò wá mú yàn mọ́ wọn mú ògùn táwọn kan wá wà nínú igbó tó wá ń kọ́ àwọn ọmọ síbẹ̀ tí ìjọba ò dẹ̀ rí wọn tí wọn ò rí wọn mú ṣé àwọn yẹn lówó ju federal government of nigeria lọ tó fi ra equipment tí ìjọba nigeria ò fi rí equipment ra federal government lọ́wọ́ ń bẹ àwọn ni wọ́n ká ọmọ sínú igbó.
1: àánẹ́rì ètò ẹ̀sọ́ yìí ẹ má yẹ ká àfàyè gbárẹ̀ lórí ètò yìí kéèyàn fi ẹ̀rí tí ò bá lè fìdí ẹ̀ múlẹ̀ léde. Lójú òpó WhatsApp wa ẹni yìí wọn fi orúkọ wọn sí mi ní lè ká tá a ti fi àtẹ̀jíṣẹ́ léde sórí ètò yìí ẹ máa forúkọ sí ká lè mọ tá a fi orí rẹ sọ.
2: Ẹ kojúmọ̀.
3: Hello.
2: Ẹ kojúmọ̀.
3: Ẹ ṣàárọ̀ ẹ fún ẹ̀tọ́. Ọlọ́run ní bí ó bàjẹ́.
2: À ń gbọ́ yín.
3: Orúkọ tèmi ni Ìgbàkásá rí mi láti ojú ẹkún.
2: À ń gbọ́ yín sà.
3: Ṣé àwọn ẹgbẹ́ ti ní pé àwọn ìjọba ẹ dákun arọ̀ wọ́n ètò ààbò yìí kí ìjọba mójútó ìdí ẹgbẹ́ tí gbogbo ìjà náà sọ ìjọba mímu ní ògùn. Ṣé ti ní gbogbo orúkọ fọ́ńdù wo ni wọ́n wà sí ọkọ̀ ọ̀mọ̀? Kì í fún ọjà kúkúrú Ọlọ́run àárọ̀ òun kì máa rí ibà ya balẹ̀.
2: Ẹ ṣe gan fún ìwòye ti yín.
1: Olóyè Fádípẹ́ Abúláyìn láti Yagùbá àwọn ni à ń dààmú ara wa ni wípé ìjọba wa pé wọn àwọn àgbésùnmọ̀ mí wípé wọ́n mọ̀ wọ́n wọ́n sì mọ ibi tí wọ́n yẹ kán wá wọn sí wọn ni àwọn tá fi àṣeṣe mú wọn ti ní wọn dárí jì wọn wọn ni àwọn kan káàánú àwọn ọmọ ológun tó ń fẹ̀mí wọn wù níwòye tí wọn ni ìyẹn Olóyè Fádípẹ́ Abúláyìn láti Yagùbá.
2: Ẹ kojúmọ̀.
4: Ẹ
2: kojúmọ̀ orúkọ yín sà.
4: Adúpẹ́ àfa Yusuf látòkó lówó ni.
2: À ń gbọ́ yín sà.
4: Ẹ dákun nípa àwọn ológun wa a yìn wọ́n wọ́n ń try àmọ́ ní nǹkan kan tó yẹ káwọn gọ́ọ̀mẹ̀ntì máa ṣe lọ́pọ̀lọpọ̀ àdẹ̀mọ̀ tó yẹ kó ní ẹ̀rọ kan bí asálámí tẹ́ pé bóyá láti Kwara State lọ Ìbàdàn wọ́n lè máa rí kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ jẹ́ pé police station kọ̀ọ̀kan ni wọ́n ara kíní yẹn sí láti irú Ọ̀yọ́ Èkó wọn lè máa rí àwọn nǹkan kan tó bá ń ṣẹlẹ̀ ní pàjáwìrì àwọn gọ́ọ̀mẹ̀ntì rẹ́dí àti ìrà fáwọn ológun yẹn kó lè hẹ́pù wọn bẹ̀rùn ò ní ṣe tó ti yíò ló lè tó kó wa kú níbẹ̀ ibi tán bá káwọn èèyàn sí wọn á lè máa gẹ̀ẹ́tì ibi ṣáìdì ibi tán bá wà gangan níbi àárín yẹn even láti state to state so sí ara wọn yẹn wọn lè máa hẹ́pù ara pé yá ibi ìbáyìí ni yẹn ti ń ṣẹlẹ̀ ibi ìbáyìí nìkan báyìí ti ń ṣẹlẹ̀ ìpínlẹ̀ ẹ̀pù gbogbo citation bá wà pẹ̀lú rẹ̀
2: tó fún ẹ̀mí káàrin
4: sí àárín
2: yẹn. Ẹ ṣe gan fún owó ètò yín sá.
1: Sàkóní Oníyọ̀mítà láti Àlórè wọ́n kí wa wọ́n ní Nàìjíríà kò ta ìgbìyànjú àtàbò yìí wọ́n ní ó ti burú jà wọ́n ní bẹ́ẹ̀ àwọn tó ń ṣe alamí fáwọn ọ̀daràn yìí pé kán ronú wọn ní ẹ̀ẹ̀mejì wọ́n ní ìjọba ilé kàǹkà náà kán wọ́nà àbáyọ sí ìpèníjà ètò ààbò yìí ìyẹn Sàkà Oníyọ̀mítà láti Àlórè.
2: Ẹ kojúmọ̀ ipe yín ló kẹ́yìn o. Ẹ kojúmọ̀ sá orúkọ yín sá.
4: Orúkọ mi àbúrú kọ́sìn láti.
2: Hello.
4: Hello, láti àpáta mi
2: ọdún sàn. À ń gbọ́ yín sá, ẹ gbọ́n sókè.
4: Hello.
2: À ń gbọ́ yín.
4: Nǹkan ṣẹlẹ̀ ni pé lórí ọ̀rọ̀ insecurity mo fẹ́ sọ nípa rẹ̀. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwa ká jẹ́ Nàìjíríà àwa gan ají sọ́fìn gbogbo kíní. Nítorí nígbà kan a mọ̀ pé ní community tábà rí strangers kò sí ni a máa rí pẹ́pẹ́ a máa challenge onítọ̀hún. Àmọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn kò ṣẹlẹ̀ mọ́. Ṣé o primary security approach òun lèmi rí yẹn sí? Kúrò ní pé a máa sọ̀rọ̀ ìjọba lóòótọ́ ìjọba ní ìgbìyànjú tó dé ọkọ̀ ṣe o. Àmọ́ àwa náà ní táìmù tá a wà yìí a ní láti wà proactive wọ́n ṣe ìjọba nìkan mọ́ lọ́wọ́ tó wà yìí.
2: Ẹ ṣe gan fún ìwòye tí yín.
1: Ah, Israel lati tanke, se tanke ileju ni abi? Tanke ileju. Ah, won ni ipinle Kwara wi pe egbe oselu PDP ni anfani ida 70% ida 70% lati wole ni ipinle Kwara. Won ni tori pe egbe oselu APC pe won kan mama kan pa awon omoye ni mle awon eyan lori ni eni ise lati lo ni won ni ladi azan ko beru olorun ni woye ti ogbeni sheu lati ilorin to ega rele akọ wa ti lo ta lo na pada to ba di ojo mejo alejo wa loni eni akoko ni comrade idun alesin loye won je lameto awojo se ta sori eto yi eni keji awon ni comrade oladimi ga ni waju lati iloro awon ni ajo wo loni to taiwo adeyemi ni oruko mi o dabo

kìí ṣàwọn gidi kan kó tẹ̀ ń kó rọ́ra kiri yìí ni o ni mo yín wà láti ẹ fi ń wà láàyè bí kì í bá ṣọlọ́run ọba tí ń dáàbò rẹ̀ bò wá ní gbogbo ìgbà ta ni wá kìlà já mọ́ kìlà já sí kìlà jẹ́ níwájú elédùmarè ọba ọlọ́run òtítọ́ ọlọ́run òdodo olùwí olùkọ́ olùmọ̀ olùṣe olùrí àrí ìró aláòjọ ọ̀rọ̀gọ̀jígọ ọlọ́run ti wà nìkan ṣoṣo mojúbà rẹ o ọlọ́run ọba mo ṣèbà rẹ o kábíyèsí ni mo ṣe wípé àgò

gbogbo jẹjú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti bí ẹni mowó diamond 88.5 ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùdùn eré

títí di ìgbà tí Jésù fi padà dé. Báwo wá la ṣe fẹ́ ṣiṣẹ́ yẹn? Irú iṣẹ́ wo ni Ọlọ́run fẹ́ kí a ṣe títí tí òun ó fi dé? Ara nǹkan tó fẹ́ ká ṣe ni láti pe àwọn ènìyàn sí inú ìjọba rẹ̀ láti lè mú ìwá fún Ọlọ́run. Láti jẹ́ olódodo nínú iṣẹ́ tí a fi lé wa lọ́wọ́. Inú iṣẹ́ tí a fi lé wa lọ́wọ́ kí a jẹ́ olódodo. Ọlọ́run fi ohun ìní rẹ̀, ó fi lé ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ wípé kí a fi ṣe òwò. Ọlọ́run fi ohun ìní rẹ̀ lé ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ pé kí a fi ṣòwò. Kí ni àwọn tí Ọlọ́run fi lé wa lọ́wọ́ yẹn tó jẹ́ ohun ìní rẹ̀? Ó fún wa ní àkókò. Àkókò tọlọ́run fún ọ láti fi ṣiṣẹ́ fún. Irú iṣẹ́ wo ló fi ń ṣe? Ṣé iṣẹ́ eré ni àbí iṣẹ́ ibi? Ṣé iṣẹ́ láti pé ènìyàn wá sí inú ọgbà àjàrà rẹ̀ ni? Àbí láti lé ènìyàn kúrò nínú ọgbà àjàrà rẹ̀? Ṣé iṣẹ́ tí ó fi àkókò tọlọ́run fún ọ ṣe? Ṣé iṣẹ́ tí ó fi ń pa ènìyàn ni? Èyí tó fi ń pànìyàn lára pẹ̀lú ṣó ni? Àbí ó fi ń dẹ ènìyàn lọ́rùn? Ọlọ́run fún àwa ènìyàn ní agbára. Agbára àti okun tó fún wa, òun ló jẹ́ ká lè máa rìn, òun ló jẹ́ ká ṣe lè dúró. Ọ̀pọ̀lọpọ̀ wa, bóyá pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, bóyá àbá tiẹ̀ ti dòkú. Ṣùgbọ́n Ọlọ́run fún wa ní okun àti agbára láti fi ṣiṣẹ́. Ara àti agbára tó fún ọ jùlọ, ìwọ tí o jẹ́ ọmọlẹ́yìn Kristi, ìwọ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, ara agbára tó fún ọ, oore Jésù Kristi, ẹ gbọ́ oore àwọn ènìyàn, ẹ gbọ́ ọkàn àwọn ènìyàn ń pòǹgbẹ, ẹ gbọ́ àwọn ènìyàn ti ń di apadà sẹ́yìn. Agbára tó fún ọ, o ní láti lò ó láti lè wí pé kò pe àwọn ènìyàn padà sọ́dọ̀ Ọlọ́run. Ẹ wo, orílẹ̀-èdè tá a wà lọ́wọ́ báyìí, ó pè fún wípé kí a ṣiṣẹ́ gidigidi. Ó fún ẹlòmíràn ní ẹ̀bùn. Ẹ̀bùn tó fún ẹlòmíràn, ẹ̀bùn yẹn dára lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n irú ibo la ti ń lò, kí la ń lò fún? Báwo la ṣe ń lò? Báwo lo ṣe ń lo ẹ̀bùn rẹ? Báwo lo ṣe ń lo rẹ? Àǹfààní tọ́lọ́run fún ipò tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí, arákùnrin àti arábìnrin, báwo lo ṣe ń lo ipò yẹn? Ṣé ipò yẹn o fi ń pa àwọn ènìyàn lára ni? Àbí o fi ń make kí àwọn èèyàn kan wà comfortable? Ṣé o fi ń pa àwọn èèyàn lára ni? Àbí o fi ń mú kí àwọn ènìyàn kan wà comfortable? Ọlọ́run ń bá ọ sọ̀rọ̀ ní ọjọ́ tí ò ní wípé ní ọjọ́ kan ó jèrè iṣẹ́ rẹ̀. Ajigbèsè ni ó, ajigbèsè lèmi náà pẹ̀lú. Ní ọjọ́ kan ẹni tó níṣẹ́ yóò béèrè lọ́wọ́ wa. Ẹ jẹ́ ká wo ìwé Jọ́hánù orí 15 tẹ 16. Ẹ jẹ́ ká wo nǹkan tí ó sọ níbẹ̀ yẹn. Ó ní, kì í ṣe ẹ̀yin ló pè mí, ṣùgbọ́n èmi ló yàn yín, mo sì fi yín sípò kí ẹ̀yin kí ó lè lò. Ẹ gbọ́ mi dáadáa, ara nínú Olúwa. Ipò tó fi ọ sí, ó lòun fi ọ síbẹ̀ ni kó o lè lò. Ìwọ tó wà nípò, ìbàjẹ́ nínú ìjọ, ìbàjẹ́ ní local government, ìbàjẹ́ state, ìbàjẹ́ federal, ìbàjẹ́ níbikíbi ní company, Ọlọ́run fi ọ sí ipò kó o lè lò. Kì í wá ṣe kó o lè lò fún ara rẹ, ṣùgbọ́n kó o lè lò fún ògo orúkọ rẹ̀. Kó o lò láti fi pe àwọn ènìyàn sí ọ̀dọ̀ Ọlọ́run. Ó ní kí ẹ lè lò, kí ẹ sì so èso, àti kí èso yín lè dúró. Ó ní ká lè

ló ká fi so èso àti kí èso wa lè dúró báwo lè so wa fi lè dúró gbọ́ ìwọ tó bá lo ipò tó fún ọ tó bá lo dáadáa kò sí lábẹ́ bó ti wù kó rí wà á rí result ṣùgbọ́n tó bá lo dáradára wà á rí result náà ṣùgbọ́n result yẹ is going to be temporary ó ní kí èso tí ẹ ó ní kí o lè dúró kí ohunkóhun tí ẹ bá bèrè lọ́wọ́ baba ní orúkọ mi kó lè fi fún yín ohunkóhun tí ẹ bá bèrè lọ́wọ́ baba ní orúkọ mi kó lè fi fún yín mo tún bèrè lọ́wọ́ rẹ lẹ́ẹ̀kan sí kí ni ò ń ṣe pẹ̀lú ẹ̀bùn rẹ mo tún bèrè lọ́wọ́ sí kí ló ń ṣe pẹ̀lú ìpè rẹ pásítọ̀ wòlíì evangelist kí ló ń ṣe pẹ̀lú ìpè rẹ mo tó bí ọ lẹ́ẹ̀kan sí gbogbo olùgbọ́ mi gbogbo èèyàn tó wà láyé tó wà ní ipò kí ló ń ṣe pẹ̀lú ipò rẹ ipò rẹ wà àti ìpè rẹ ó wà fún láti ṣẹ́ fún Jésù ó wà fún láti kójọ fún Ọlọ́run ó wà fún láti fi èdè ìjọba ọ̀run hàn àwọn ènìyàn kí ló ń ṣe ẹ jẹ́ kí n sọ àwọn ọ̀nà díẹ̀ èyí tí a lè fi ṣiṣẹ́ fún Ọlọ́run èkíní òun sì ní nǹkan tá a mọ̀ ṣe jù ní orílẹ̀-èdè o ni gbígbàdúrà gbígbàdúrà ṣùgbọ́n ẹgbọ́ kí ló dé tàdúrà ò fi gbà ṣé ọ̀kan kan náà la fi ń gbàdúrà ṣé mind kan náà la ní ṣé ní tòótọ́ ọmọ bàbá kan náà ni wá ṣé inú akoto kan náà láti jọ mú mi àbí a kàn ń pariwo lásán àdúrà ó ṣe pàtàkì ṣùgbọ́n kí ló dé tí ó fi dàbí wípé àdúrà kò gbọ́ kí ó fi dàbí wípé à ń kígbe bàbá kò gbọ́ ìwé sáàmù níbìkan ó sọ wípé ó ní a kò rí àmì wa mọ́ kí ló dé tá ò rámì wa mọ́ ó ní yóò ti pẹ́ tó ó láwọn àti ẹlẹ́ni tí ó sọ fún wa gbogbo ènìyàn nísìnyí oníkálukú ó ń wọ ọ̀nà àpò ara rẹ̀ ó ń wá undue popularity ṣe iṣẹ́ tó ní kẹ́ ṣe nìyẹn he said you should occupy are you actually occupying for God or you are occupying for yourself are you actually occupying for the kingdom or you are occupying for the kingdom of yourself gbàdúrà ìkejì ni pé gba àwẹ̀ à ń gbàdúrà lóòótọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà là ń gba àwẹ̀ ṣùgbọ́n à ń gba àwẹ̀ nínú rúdurùdu tá a bá lọ wo Isaiah 58 kárárárá ó sọ̀rọ̀ nǹkan tí àwọn èèyàn ń gbàwẹ̀ láti ṣe wọ́n ń gbàwẹ̀ láti rẹ́ni jẹ lẹ́yìn téèyàn bá gbàwẹ̀ tó sọ pé òun gbàwẹ̀ ó sì ń rí ọmọ nìkejì jẹ ẹni tó sọ pé òun gbàwẹ̀ ó sì ń pa ọmọ nìkejì lára ẹni tó sọ wípé òun gbàwẹ̀ ó sì ń ba tọmọ nìkejì jẹ báwo làdúrà ṣe fẹ́ gbà Olúwa yóò ràn wá lọ́wọ́. Ìjọ àkọ́kọ́ tó ṣe ìjọ iṣẹ́ àwọn apostoli bákan bí ó ṣe ń ṣẹlẹ̀ iná ló ṣe ń ṣẹlẹ̀ ńgbà yẹn inú ni bí ni wà ṣùgbọ́n ìjọ ò jẹ́ kí inú ni bí ni kó borí wọn ṣùgbọ́n wa gbọ́ o ṣe mọ̀ wípé àwa fúnra wa là ń nú ni bí ni yẹn là ń gbé sókè báyìí àwa là ń gbé sókè àwọn ìjọ àkọ́kọ́ dúró ṣinṣin nínú
ẹ.

kọ́ àwọn apostle àti àdúrà. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ láti gba ẹ̀mí là. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí òun ló ń ṣègbé lọ. Ẹ jẹ́ kí n bi wá léèrè. Ṣé a ò rí wípé àpẹẹrẹ òpin ayé ló dé báyìí ni? Ṣá ò rí bẹ́ẹ̀. Àpẹẹrẹ òpin ayé ni. Àpẹẹrẹ òpin ayé òun la wà báyìí. Ṣé nígbà tí ayé yìí bá parẹ́ tán, ṣé wà á le lọ? Ṣé màá le lọ? Ẹ̀mélòó ló ti bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa Jésù? Ẹ̀mélòó ló ti rí àwọn tó jẹ́ wípé ìwà wọn ò jọ ti ọmọ Ọlọ́run pè wọ́n tó bá wọn sọ̀rọ̀? Ṣé kì í ṣe pé ó sọ pé ẹ wo oníkálukú ló ní ìgbàlá ọkàn rẹ o? Ilé míì ọkọ nígbàlà ayọ̀ àwọn ọmọ ò nígbàlà. Ilé míì aya nígbàlà ọkọ ò nígbàlà àwọn ọmọ ò nígbàlà. Ilé míì ọkọ àtaya nígbàlà àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ gbogbo àwọn ọmọ wọn wọ́n yapa. Báwo ni ó ṣe rí? Ẹ̀yin ará mi, báwo ni ó ṣe rí nígbà tí ènìyàn bá dé ìjọba ọ̀run? Tí èèyàn bá dé ìjọba ọ̀run gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ, báwo ni ó ṣe rí wípé òbí wà nínú ayọ̀ ayérayé, ó wá rí àwọn ọmọ rẹ̀ nínú ìbànújẹ́ àti iná? Báwo ni ó ṣe rí tí ọmọ tó ní ìgbàlà tó wà nínú ayọ̀ ayérayé tó wá lọ bá àwọn òbí rẹ̀ nínú ìbànújẹ́ ayérayé? Ṣé ti rí wípé a nílò láti ṣiṣẹ́ lórí ara wa? A gbọ́dọ̀ jìyà láyé ká tó dọ́rùn ká tó mọ jìyà. Mo rò pé ó yẹ kí ìyẹn ti ẹ̀ já sí ìrònú fún wa pé ṣé ta bá jìyà láyé tán ká tún lọ dọ́rùn ká tún lọ jìyà. Ara ẹ jẹ́ ká ronú. Ọlọ́run fẹ́ kí a dúró. Ọlọ́run fẹ́ kí a dúró de ká kó àwọn ènìyàn wá sí inú ìjọba rẹ̀. Ẹgbọ́n mi, gbogbo ọmọ Ọlọ́run láti iṣẹ́ yìí ó ẹnìkan. Àìṣiṣẹ́ wa bó ti tó bó ti yẹ, òun ló fa wàhálà èyí tí à ń là kọjá lórílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́. Àìṣiṣẹ́ wa bó ti tọ́ àti bó ti yẹ ó ní. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn. Ẹ jẹ́ kí a fi Jésù lọ àwọn ènìyàn. Ẹ jẹ́ ká sọ fún àwọn ènìyàn wípé Jésù lè ṣe. Ẹ jẹ́ ká sọ fún àwọn ènìyàn wípé Jésù nìkan ní ọ̀nà. Bíbélì sọ pé èmi ní ọ̀nà àti òtítọ́.

0: ṣùgbọ́n ò ń dájọ́ rẹ̀ ni. Ó wà nínú kóló tó bá di ọjọ́ kan, àdúrà yẹn yóò jáde wá, yóò sì ṣiṣẹ́ fún ọ. Hallelujah, hallelujah. Ẹ̀yin ará mi nínú Olúwa, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe tún sọ nínú ìwé Máàkù 4:15, ó ní ẹ lọ sí gbogbo ayé kí ẹ wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Ẹ wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Ẹ rí wípé nígbà tí mo bẹ̀rẹ̀, mo sọ wípé àwa kan wà tó ṣe onígbọ̀wọ́ ètò yìí. Ìyẹn ni wípé wọ́n lè mọ́ lè lọ sórí rédíò, wọ́n lè mọ́ lè lọ sórí pẹpẹ, ṣùgbọ́n wọ́n fi owó wọn àti ìmọ̀ràn wọn ran iṣẹ́ yẹn lọ́wọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹlòmíràn lè kọrin. Ẹ jẹ́ ká wo orin tá ń gbọ́ láyé òde òní. Ẹ jẹ́ ká wo àwọn orin tí àwọn ènìyàn lónìí. Tẹ́lẹ̀ ẹ gbé àwọn orin tí àwọn ènìyàn ń kọ. Ẹlẹ́ṣẹ̀ yí padà, èṣe tí ẹ ò fi kú. Ẹ wò nísìn. Ṣùgbọ́n nísìn, àwọn orin tí a tilẹ̀ ń gbọ́ ní àwùjọ Kristi, ní àwùjọ ibi tá a tiẹ̀ pé ní àwùjọ ọmọ Ọlọ́run, àwọn orin tí kò gbé orúkọ Jésù lékè ni. Àwọn orin tí ò gbé orúkọ Jésù ga ni à ń gbọ́. Ẹ jẹ́ ká ẹ̀bùn tó fún wa yìí, ẹ jẹ́ ká lò. Báwo làwọn èèyàn ó ṣe lè kọrin tó máa gbé orúkọ Jésù ga? Nígbà tí wọn lè ka Bíbélì mọ́, àwọn èèyàn ò mọ bí wọ́n ṣe ń ka Bíbélì mọ́, àwọn èèyàn ò kí ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ohun tí wà ń lé kiri, òun ni owó. Ìdààmú bá àwọn ènìyàn. Àwọn èèyàn ń ṣàìsàn. Àwọn èèyàn ní ìdádúró. Inú ni bí ẹlẹ̀ kò jẹ́ kí wọ́n lè ṣe ohun tí ó yẹ kí wọ́n ṣe. Mo rán wa létí lónìí wípé Ọlọ́run sọ wípé ẹ máa ṣiṣẹ́ títí di ìgbà tí màá fi padà wá. Paul apostoli òun náà kọjá nínú ọ̀pọ̀lọpọ̀ ìnira, ṣùgbọ́n ẹgbọ́n kò fìgbà kankan fi ṣe Olúwa sílẹ̀. Ní ìkẹyìn, kí ló sọ? Tìmọ́tì 2:4, ó ní mo ti ja ìjà rere, mo ti parí ilé ìje mi, mo sì pa ìgbàgbọ́ mọ́. Ẹ wo nǹkan mẹ́ta yẹn. Ó jà, ó parí rẹ̀, ó pa ìgbàgbọ́ mọ́. Apá kẹta yẹn olóṣe pàtàkì jùlọ. Ṣé ò pa ìgbàgbọ́ mọ́? Pásítọ̀, ṣé ò ń pa ìgbàgbọ́ mọ́? Ṣé owó ò ti jẹ́ kó bunàyà? Ṣojú kòkòrò ò ti jẹ́ kó bunàyà? Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run níbi gbogbo, ṣé afẹ́ ayé ò ti jẹ́ ká bunàyà? Ẹ jẹ́ ká ronú. Àkókò ń lọ. Jésù yóò padà wá o. Yóò padà wá. Tó bá sì padà dé, yóò béèrè lọ́wọ́ rẹ wípé ohun tó ń fi fún ọ, báwo ló ṣe lò? Ẹ ń rí ọtí ara àwọn orin ìyẹn nígbà yẹn. Àti po àti àlejò ni mo jẹ́ láyé, lọ́jọ́ kan ni bàbá mi lókè. Yóò ránṣẹ́ pé mí, ọmọ darí wálé o, kò wá jíyìn fún mi bó ti ṣe lò ayé rẹ. Gbogbo iṣẹ́ yìí wà á padà jèrè rẹ̀ nígbà tó bá dọ̀hún. Gbogbo iṣẹ́ yìí wà á jèrè rẹ̀ o. Ọlọ́run kì í ṣe aláìṣòdodo láti gbàgbé gbogbo iṣẹ́ wa àti ìfẹ́ tí a fi hàn sí orúkọ rẹ̀. Títí mìíràn èyí tí a ó pàdé, mo gbàdúrà fún wa lórúkọ Jésù. A ò ní ṣe lásán. Mo gbàdúrà lórúkọ Jésù. Ìjì tó ń jà yóò ní gbé wa lọ. Mo gbàdúrà wípé bí Jésù bá tilẹ̀ dé, kó tó ọ̀sẹ̀ tó ń bọ̀ tí a ó tún pàdé lórúkọ Jésù àti wá àtẹ́mí a ó lè bá lọ. Bàbá wa àti Ọlọ́run wa, àdúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ èyí fún wa. Ọlọ́run ṣàánú fún wa, kí ẹ ràn wá lọ́wọ́, kí ojú kó mọ́ ṣe tiwa. Olúwa ní ọjọ́ náà, nígbà tí ó pín èrè, Olúwa, mọ́ jẹ́ ká yọ ọmọ ọ̀dọ̀ aláìlérè ní orúkọ Jésù Kristì, Olúwa wa. Àmì.
1: Gbogbo àánú àti orí ọ̀fẹ́ la ti ń gbọ́ láti ìjọ Kérúbù àti Seraphu onítẹ̀síwájú ẹ̀ka kẹfà. Ẹ̀pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ ní àkókò kan náà lórí ìkànnì. Fún ìbéèrè, ìgbaniyanju tàbí àdúrà, sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09059688261. Bákan náà, ẹ lè darapọ̀ mọ́ wa nílé ìjọsìn wa tó wà nínú ọgbà sí Annex College Tábòkè Ìlọrin. Ní gbogbo ọjọ́ ìsinmi ní agogo mẹ́wàá òwúrọ̀, ayọ̀ la ó fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ayọ̀ ni o.
2: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
3: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń hábùn.
4: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà jẹ́ gùn gedere.
2: Ayọ̀ ti ìdùnnú yín lọ jẹ.

láyè láti lè wọlé sí orílẹ̀-èdè náà látàrí àìsàn kan tí wọ́n ní ó ń wọlé ságọ̀ ara àwọn ohun ọ̀sìn náà tó sì lè ṣe ìpalára fún àgọ́ ara ènìyàn Lẹ́ka eré ìdárayá àjọ tó ń rí sí ọ̀rọ̀ ààrẹ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà NFF ti kéde ìdíje kò mẹ́sẹ̀ ó yọ eléyìí tí ó jẹ́ ti àwọn obìnrin ìyẹn Women President Federation Cup. Ìdíje ọ̀hún ni wọ́n ní yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún yìí láwọn agbègbè jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀kan gbòógì lára àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún eléyìí tí yóò wáyé ni yóò wáyé láàrin Rivers United Women eléyìí tí wọ́n máa gbá tako ikọ̀ FC RoboCoins ti ìlú Benin. Kí a tó máa dánu dúró ẹ tún tẹ́tí gbé àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Fàlànà ti rí àwọn olóṣèlú láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe òṣèlú. Àwọn Mùsùlùmí nípínlẹ̀ Ọ̀yọ́ ti tako ìbéèrè ìdásílẹ̀ òfin Sharia nípínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tí ń ṣe ìbéèrè àwọn ikọ̀ tí wọ́n jí àwọn ènìyàn ìpínlẹ̀ Alága ikọ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú Labour Party nípínlẹ̀ Nasarawa ti kéde wípé inú ẹ̀mí òun wà tí ó sì ń bèrè fún ìdáàbòbò lọ́wọ́ àwọn àjọ elétò ààbò. Gíwá àgbà tẹ́lẹ̀ rí nílé ẹ̀kọ́ gíga Fásitì ní Ìlọrin Abdulganiyu Ambani ti jáde láyé. Lẹ́ka ti lòkè orílẹ̀-èdè Canada ni wọ́n ti fòfin de kíkó àwọn ohun ọ̀sìn wọlé láti ìlú Texas látàrí àtànkálẹ̀ àìsàn kan tí wọ́n ní ó ń bá àwọn ohun ọ̀sìn náà. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ fún ti ọ̀sán tòní kò ní mọ jù báyìí lọ. Nedu Okorie ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí lédè Gẹ̀ẹ́sì. Ọ̀làyínká Ajani Ajíbádé ló tù lọ́kà lédè Yorùbá. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa ní ìkànnì yín ìkànnì wa. Ìkànnì tó tawọ́ yan jùlọ. Ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Your shining supreme. Odigba.

orúkọ Jésù. Ọba Ògo gba ọpẹ wa. Ẹ̀mí mímọ́ Olúwa gbà yín wa. Àtúndé ní wákàtí ọ̀wọ̀ yìí láti rán ọ̀rọ̀ rẹ̀ jáde. Ọlọ́run darapọ̀ mọ́ wa. Lórúkọ Jésù darapọ̀ mọ́ wa. Ọlọ́run gbàkóso. Olúwala rán ọ̀rọ̀ rẹ̀ jáde. Olúwa fọ̀rọ̀ rẹ̀ gbàlà. Olúwa fọ̀rọ̀ rẹ̀ wòsàn. Olúwa fọ̀rọ̀ rẹ̀ tú sílẹ̀. Ògo ni forúkọ mímọ́ rẹ̀. Ní orúkọ ti Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó tún mú wa wá sórí afẹ́fẹ́ ní Ògo ni forúkọ mímọ́ rẹ̀. Mo gbàdúrà pé èmi àti ẹ a ní dààmú. Gbogbo agbára tó bá fẹ́ dààmú wa lórúkọ Jésù ẹ̀mí mọ́ dààmú wọn. Ohun tí a fẹ́ bára wa sọ lónìí òun náà ni pé Ọlọ́run ka ogun ayé rẹ. Apá Ọlọ́run ó ka ogun ayé rẹ. Nígbà tí a mú ẹsẹ̀ ọ̀rọ̀ wa nínú ìwé mímọ́.

0: Isaiah 54, verse 16 to 17. Verse 16 to 17. Oni rita ti mu ese oro wa e je ki aka
1: ki esi emi le di ti o ti da alagbede ti nfa ina yin ti o si mu ohun elo jade fun ise re emi le o si da panirun lati panirun ida ti a se si o ti o le se nkan ati gbogbo awon ti o jide si o ni idajo ni wo dale ebi eyi ni ogun awon iranse oluwa lati odo mi ni ododo won ti wa le oluwa wi
0: hallelujah
1: ogo
0: je o mo pe olorun ma nsoro olorun ma nsoro o si nfohun eni to ba gbo oro re ti ede re si ye isegun daju bibeli di olorun o je oro olorun to fi olorun wa mo ti ma nso nigba gbogbo pe ba olorun ta o si ri olorun a o wa nipasẹ oro re a o si ri nipasẹ oro re ko seni to mo ti olorun je bi ko se oro re to fi han wa Isaiah 54 yi lati ri bi olorun ti ba awon mo se li so ta le pe ni pe imubosipo ati ireti to ni ogo imubosipo ati ireti to ni ogo ta le pe ni restoration olorun fe mu opada sipo ṣugbọn awọn kankan ti sele saju to je pe iseli ko lepo re won ko laye won won ko nile ti olorun ti se ileri fun won nitori awọn kankan awọn ogun bori won ogun awọn ọta ogun orilede to yi won ka ogun agbegbe to yi won ka o bori won o ko won nigbekun won won jiya lọwọ ọlọrun so to be ge ti awọn ọta gan ro pe agbara awọn lo ka awọn iseli mo mọ pe kì í ṣe agbára àwọn lóka wọn pé ìṣẹ́lì tọwọ́ bọ ẹsẹ̀ wọ́n padà lẹ́yìn ọlọ́run wọn ọlọ́run fífi wọn lé ọ̀tá lọ́wọ́ orúkọ jésù ọlọ́run ní fi wá lé ọ̀tá lọ́wọ́ ìwà tá a wù ohun tá a ṣe tí ọlọ́run fífi wá lé ọ̀tá lọ́wọ́ lórúkọ jésù àánú wù tí bá ní máa sọ bàgíráǹdì ìwé ó ṣeéṣe kí a mọ débi tí ó yẹ ká dé kò sì fẹ ká débẹ ẹ mọ gbàgbé gbólóhùn náà ni pé a pé àkórí ìwàásù yẹn pé apá ọlọrun ka ogun ayé ẹ já wo ìwé yẹn bẹẹ lẹsí 16 yẹn já ohun tó wí kíyè sí èmi ni ẹni tí ó dá alágbẹdẹ
1: tí ń fẹ iná yín tí ó sì mu ohun èlò jáde iṣẹ rẹ èmi ni ó sì ti panirun láti panirun
0: ya eka panirun
1: ko si ohun ija ti a se si o ti o le se nkan ati gbogbo awon ti o dide si o ni idajo ni iwo dalebi eyi ni ogun awon iranse oluwa lati odo mi ni ododo won ti wa le oluwa
0: ese 16 yen ni mo fe kawo ki emi ati ede ni revelation ti olorun fi fun mi beyen ifihan to fi fun mi beyen boya awo na le ri ó ní kíyèsí èmi ẹni tí ó ti dá alágbẹ̀dẹ tí ń fẹ iná ẹ̀yìn tó sì mú èlò jáde fún iṣẹ́ rẹ̀ èmi ó sì ti dá panirun láti panirun kí ló bí ọ̀rọ̀ yìí kí ló mú kí ọlọ́run ó sọ̀rọ̀ fún àwọn èèyàn rẹ̀ ohun tó bí ọ̀rọ̀ náà ni pé ìṣẹ̀lẹ̀ ń bẹ abẹ́ ẹ̀rù ìṣẹ́lì ń bẹ ní abẹ́ ìjayà wọ́n ń bẹ̀rù àwọn ọ̀tá tó yí wọn ká wọ́n ń bẹ̀rù àwọn orílẹ̀-èdè tó yí wọn ká wọ́n sì ń bẹ̀rù òrìṣà wọn pé òrìṣà wọn ní agbára yẹn òrìṣà wọn

0: orílẹ̀-èdè tó yí wọn ká. Òrìṣà àwọn orílẹ̀-èdè tí wọ́n dí ọ̀tá wọn. Òrìṣà àwọn orílẹ̀-èdè tí wọ́n mú Ísírẹ́lì nígbèkùn. Wípé àwọn òrìṣà yẹn wọ́n ní agbára, wọ́n lè ṣe wọ́n níbi. Wọ́n lè pa wọ́n lára. Wọ́n lè ṣe wọ́n ní jàm̀bá. Wọ́n wá bẹ̀rù òrìṣà yẹn. Àyà wọn ń já. Bó làwọn ṣe fẹ́ bọ́? Bó làwọn ṣe fẹ́ ṣe? Ta ni ó gba wọn lọ́wọ́ àwọn òrìṣà wọn orílẹ̀-èdè tó yí wọn ká? Ta ni ó fún wọn ní ìṣẹ́gun láti lọ́wọ́ òrìṣà àwọn orílẹ̀-èdè tó yí wọn ká? Torí wọ́n gbàgbọ́ pé ìṣẹ́gun tí àwọn ọ̀tá wọn ní bí àwọn orílẹ̀-èdè Babylonia, orílẹ̀-èdè Assyria, Syria àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n gbà pé àwọn òrìṣà àwọn orílẹ̀-èdè yẹn ló ń fún wọn ní ìṣẹ́gun. Wọ́n gbà pé àwọn orílẹ̀-èdè yẹn ló jẹ́ kí wọ́n borí àwọn ọmọ Ísírẹ́lì. Wọn ò mọ̀ pé tí àwọn dá níwájú Ọlọ́run ló fà wọ́n lé ọ̀tá lọ́wọ́. Mo gbàdúà Ọlọ́run ní fà wá lé ọ̀tá lọ́wọ́. Wọ́n ní ẹ̀rù. Ṣùgbọ́n Ọlọ́run wá ń sọ̀rọ̀ ìfilọ́kànbalẹ̀. Ọlọ́run wá ń sọ̀rọ̀ ìgbà níyànjú, ìfilọ́kànbalẹ̀, sísinmi lé o, kí wọ́n lè mọ ohun tí òun jẹ́. Ó ń sọ̀rọ̀ ìfilọ́kànbalẹ̀ láti mú ẹ̀rù wọn kúrò nínú òrìṣà àti àwọn orílẹ̀-èdè tí wọ́n lè ṣẹ́ wọn lógun tàbí tó ń gbógun tì wọ́n. Ó ń sọ̀rọ̀ ìmúlọ́kànle. Wípé kí wọ́n mú ìjayà kúrò. Then kó jẹ́ kó di mọ̀ fún wọn pé òfo ni òrìṣà tí wọ́n bẹ̀rù. Arábìnrin tó ń gbọ́ mi. Èmi ò mọ tó ń là kọjá. Èmi ò mọ agbára tó ń bẹ níbi ìṣòro rẹ. Ṣùgbọ́n Ọlọ́run ní agbára lórí ìṣòro rẹ. Ọlọ́run kápá ogun tó ń jà o. Ọlọ́run wá ń bá wọn sọ̀rọ̀. Tábà kọ́kọ́ wo ẹsẹ̀ kẹẹ̀dógún yẹn náà, oníkíyèsí ní kíkójọ n ó kó ara wọn jọ.
1: Ṣùgbọ́n kì í ṣe nípasẹ̀ mi. Ẹnikẹ́ni tí ó bá dìtẹ̀ sí ọ yóò ṣubú nítorí rẹ.
0: Ó ń sọ nípa àwọn orílẹ̀-èdè. Wọ́n lè kóra wọn nítorí Ísírẹ́lì. Wípé tó bá kóra wọn jọ, wọn ò mọ̀ sí. Wọn ò lọ́wọ́ sí. Wọ́n ò ṣubú ni. Ọ̀rọ̀ ìmúlọ́kànle àti ìfilọ́kànbalẹ̀. Ẹsẹ̀ sísìn ló wá jẹ́ pé kíyèsí, èmi ni ẹni tí ó da alágbẹ̀dẹ. So nígbà náà, àwọn orílẹ̀-èdè tá à ń sọ yìí bíi Syria, Assyria, Íjíbítì, Moabu, Babylonì, òrìṣà ni wọ́n ń bọ. Tó bá sì wá tó bá bọ òrìṣà, alágbẹ̀dẹ ní mọ bá wọn rọ. Oríṣiríṣi èdè tí wọ́n rọ. Wọ́n gbé lọ sílé alágbẹ̀dẹ. Alágbẹ̀dẹ àwọn rọ àwọn èrè yẹn ní onírúurú tó bá fẹ́ rọ sí. Wọ́n á gbé kúnbẹ̀, wọ́n gbé lọ sí òrìṣà wọn. A mọ̀ bí wọ́n ro wọn lágbára náà ni. Wọ́n bọ wọn. Wọ́n lò wọn fún iṣẹ́ ibi. Wọ́n lò wọn fún iṣẹ́ burúkú. Lolúwa fi wá sọ wípé ẹgbọ́n Ísírẹ́lì. Ọlọ́run wá fi ra rẹ̀ hàn bí ẹlẹ́dà. Alágbẹ̀dẹ tí àwọn orílẹ̀-èdè tẹ́ ń bẹ̀rù. Alágbẹ̀dẹ tí ń mọ òrìṣà tí ẹ ń bẹ̀rù. Èmi mo dá. Èmi mo fọgbọ́n sí inú. Èmi lẹlẹ́dàá rẹ̀. Èyí ni ẹni tí alágbẹ̀dẹ yìí tó dá òrìṣà tí àwọn ọmọ ọ̀tá tó yí yín ká, àwọn orílẹ̀-èdè tó yí yín ká. So àwọn èmi mo dá alágbẹ̀dẹ tí ń mọ èrè fún wọn, tí ń mọ òrìṣà fún wọn. Iṣẹ́ ọwọ́ èèyàn ni, kì í ṣe iṣẹ́ ọwọ́ mi. Kò yẹ ká ẹ lè bẹ̀rù wọn. Kò yẹ ká ẹ lè jáyà wọn. Inú mi lẹ bá fi gbẹ́kẹ̀lé sí. Torí ohun tí mo dá náà ló tún dá òrìṣà.

0: ẹja mọ wo mọ pé ọrọ yẹn ó yé wa ó wá tí ń fẹ iná ẹyìn àbí ohun tán wù náà pé so alágbẹdẹ kó tó di pé ó yọ ó mọ òrìṣà tàbí ó mọ èrè àwọn tá a bá dé àwọn ọdọ alágbẹdẹ àwọn smith ẹ rí i pé wọn ó gbérin bọ náà wọn mọ fẹ iná ó mọ fẹ iná bá ń fẹ iná tí nìyẹn bá pọn dáadáa tó yẹ wọn ó gbé jáde wọn ó lù ú iṣẹ tiẹ ní í ṣe kò ní agbára kankan kò ní ipá kankan ó ń dá nǹkan yẹn ni ó ń mọ nǹkan yẹn ni tó sì mú èlò rẹ jáde fún iṣẹ rẹ ẹni pé mo ti sọ èmi ni ó sì ti dáa pa ní irun tí ń pa ní irun ó tún wá sọ kì í sọ nìkan òṣàtẹ wa ń bẹrù pé bóyá ó lè run tàbí ẹrù lè dè tí wọn ṣẹgun yín tán lágbára lórí yín ẹrù wípé àwọn ló ní agbára èmi mo dá wọn àwọn ogun tó dìde sí yín ọ̀tàkọ̀tà tó dìde sí yín èmi ni ẹlẹ́dàá wọn so kí ọlọ́run á fẹ́ kí sẹ́ẹ̀lì ó mọ̀ ń bí tí ọlọ́run bá jẹ́ ẹlẹ́dàá alágbẹ̀dẹ tí ń rọ òrìṣà tí ń rọ èrè tí àwọn orílẹ̀-èdè yẹn gbẹ̀mílé tí àwọn ọmọ iṣẹ́ ìṣirò wípé nípa òrìṣà wọn ni àwọn ọmọ ni àwọn ará bábílò tàmọ́ táwọn fi ṣẹ́gun wọn ẹ̀fọkànbalẹ̀ mo ní mo lágbára lórí ohun tí mo dá atòrìṣà ta ti alágbẹ̀dẹ mọ àti alágbẹ̀dẹ mọ èmi mo dá èmi lẹ́lẹ́dàá rẹ̀ ẹ̀fọkàn yín balẹ̀ wọn ò ní agbára lórí yín lórúkọ Jésù yóò dára fún wa ọlọ́run ti fira rẹ hàn bí ẹlẹ́dàá ogun tó ń jà ọ bí ẹlẹ́dàá ìṣòro tó ní bí ẹlẹ́dàá wàhálà tó ní òun ló sì wàá dá ó wá ní ìkápá lórí ẹ̀ ó ní agbára lórí ẹ̀ láti ṣẹ ogun yẹn láti ṣe ohun tí láti ṣe tó wù sí ogun yẹn so ó ní kó o mú ẹrù rẹ kúrò ewé tí wọn lò lórí ẹ tán fi ń bọ ọjà ọlọrun ló dá ó lágbára lórí ẹ kò lè ṣiṣẹ lòdì sí ọ ó ní kó o fọkàn rẹ balẹ egbò tí wọn lò tí wọn fi ṣiṣẹ lòdì sí ọ ọlọrun lágbára lórí ẹ ó ba agbára yẹn jẹ lónìí
1: àmì
0: ohun tí wọn lò tán fi sọrọ sínú ayé rẹ ọlọrun ló dá ohun ẹni tó lo ohun àti ohun ọlọrun ló dá ó lágbára lórí ẹ ó ní ohun ọbẹrù òun ó gbà ọ ẹ jẹ káwọn ohun tí àwọn ìwé mímọ wí nípa nǹkan wọnyí kí ni ẹsẹ yẹn 48 yẹn ti ẹwì náà ẹsẹ ìkejìlá sí ìkẹtàlá kí ló wí ó ní gbọ́ ti èmi
1: wọ jacob àti israeli ẹni
0: ìpè mi
1: èmi náà ni èmi lé ẹni ìkíní àti ẹni ìkẹyìn
0: hallelujah èmi lé ẹni ìkíní àti ẹni ìkẹyìn ká ṣe kẹta
1: ni yóò sì fi ìpìlẹ̀ ayé sọ ni àtẹlẹwọ ọtún mi ni yóò sì nígbà tí mo pè wọn wọn jùmọ̀ dìde dúró
0: nígbà tó pe gbogbo tó dá gbogbo wọn dìde dúró kí wá ni kí ni ogun tó ń yà ọ tàbí ẹni tó ń gbógun ti ọ tọlọrun ò dá kò sí ẹni tí ọlọrun dá tí ò lágbára lé lórí gbogbo wàhálà rẹ lónìí ó dópin lónìí
1: àmì
0: ogun ayé tó ń yà ọ jésù ṣe
1: àmì
0: ọlọrun fi ara rẹ hàn bí ẹlẹdàá

0: gbọ́, Olúwa yóò yọ kúrò nínú iṣẹ́ búburú gbogbo tolúwa sọnu o. Olúwa ó yọ kúrò nínú iṣẹ́ burúkú gbogbo. Gbogbo iṣẹ́ burúkú ọ̀tá. Jésù sọ pé òun ó yọ kúrò ńbẹ̀. Olúwa ó gbọ́ kúrò ńbẹ̀. Iṣẹ́ burúkú tàwọn àjẹ́, Ọlọ́run ó yọ kúrò ńbẹ̀. Iṣẹ́ burúkú tàwọn oṣó, Ọlọ́run ó yọ kúrò níbẹ̀. Iṣẹ́ burúkú tàwọn emèrè, Ọlọ́run yọ kúrò níbẹ̀. Iṣẹ́ burúkú ogun ìdílé, Ọlọ́run yọ kúrò níbẹ̀. Ọlọ́run ló ń sọ̀rọ̀ ń bí. Ohun yẹn ni kó gbàgbọ́. Wá sọ́dọ̀ Jésù Ọlọ́run alàyè yóò gbà ọ́. Iṣẹ́ burúkú àwọn ẹlẹgbẹ́ òkùnkùn. Iṣẹ́ burúkú àwọn ogun ìdílé. Iṣẹ́ burúkú àwọn oṣó. Iṣẹ́ burúkú kágbára nú omi. Iṣẹ́ burúkú àwọn òrìṣà ìdílé. Iṣẹ́ burúkú àwọn agbára ilẹ̀. Iṣẹ́ burúkú tàwọn olóògbé ni. Gbọ́ ìlérí. Kí ni Jésù sọ pé òun ṣe? Olóhùn yọ.
1: Yóò sì gba inú ìjọba rẹ̀ ọ̀run.
0: Olóhùn yóò sì gbọ́ kúrò nínú ìjọba rẹ̀ ọ̀run. Hallelujah.
1: Ogo.
0: So ti rí ọ̀rọ̀ Ọlọ́run báyìí. Wá sọ́dọ̀ Jésù ti ń gbani. Ẹlẹ́dà rẹ ni kó wá sọ́dọ̀ rẹ̀. Ó ṣetán láti gbà ọ́. Olóhùn ó ní kápá. Olóhùn lẹni tó dáa lágbẹ̀dẹ tí ń fẹ́ náà yìí. Èyí tó sì ń mú èlò jáde nú rẹ̀. Olótún dáa panirun. Ṣé bẹ́ni tó ń gbógun tí ọ̀hún ṣe bọ́lọ́run ló dáa. Ayé tó ń yọ lẹ́nu Ọlọ́run ló dáa. Wá wá sásọ̀dọ̀ Ọlọ́run alàyè tó dáa yẹn yóò wá gbà ọ́. Kò sẹ́ni tó sásẹ́ ọ̀dọ̀ Ọlọ́run alàyè tọ́lọ́run ò gbàrí. Ẹ máa gbọ́ Mordekai ẹ wò Amani gbógun tì í. Kì í sọ nìkan náà tó gbógun tì í. Ó gbógun ti gbogbo àwọn èèyàn rẹ̀. Àwọn wá sásọ̀dọ̀ Ọlọ́run alàyè nípa àwẹ̀ àti àdúrà. Ó sì gbà wọ́n. Ó fún wọn ní ìṣẹ́gun. Ó fún wọn ní ìdáǹdè. Ṣé bí Ọlọ́run yìí tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí? Ṣé Kabinésárì ohun èlò tó rò pé òun lè fi bàtà ebéèrú mẹ́ta jẹ́, tó rò pé òun lè fi jẹ wọ́n níyà, tó rò pé òun lè fi pa wọ́n run, òun náà ni náà léwu. Ṣùgbọ́n àwọn yẹn sásọ̀dọ̀ Ọlọ́run alàyè, ó sì gbà wọ́n, wọn náà sásọ̀dọ̀ Ọlọ́run lónìí. Yóò gbà ọ́, yóò gbà ọ́, ẹgbọ́n tí ìwé ń wí, mo tiẹ̀ mo láìkí bó ṣe kan. Bí tí ìwé yẹn sọ, Olúwa yóò yọ mí kúrò ní iṣẹ́ búburú gbogbo. Iṣẹ́ búburú ló yọ ọ lẹ́nu tí ò jẹ́ kí iṣẹ́ rẹ lọ déédéé, tí ò jẹ́ kí ọ̀nà rẹ ó là, tó dà ṣe yọrí rẹ dúró. Jésù ó gbọ́ ọnu rẹ̀ lónìí. Kí kìkan ni pé gba Jésù lolúwa torí bàlà rẹ. Gba Jésù ju ẹlẹ́dàá rẹ. Ìní ń gbani nínú ìṣòro, òní yọni nínú ìṣòro, òní ní yọni kúrò nínú ìdààmú. Ọlọ́run òní ìkápá lórí ogun ayé rẹ̀. Wá sọ́dọ̀ rẹ̀. Ntọ́ wá ayé kiri òtítọ́. Ntọ́ wá òkùnkùn tiri òtítọ́. Ọjọ́ tó ti ń lo ewé àti egbò yìí. Ọjọ́ tí wọ́n ti ń gbé ẹbu àti tùtù. Ṣó gbà ọ́. Wá sọ́dọ̀ Ọlọ́run ayé. Má kú sínú à ń ṣètùtù. À ń wá agbára òkùnkùn. Ọnu ẹgbẹ́ burúkú. Wá torí rẹ̀ bọ Jésù. Yóò gbà ó gba iṣẹ́ lì. Ó gba iṣẹ́ lì. Ẹja tún wo àwọn òwe mímọ́ yẹn wò. Ẹja wo òwe Isaiah 45 yẹn ná. Kó tó di wípé a lọ síbò mi, ẹja wo ẹsẹ̀ kẹsàn-án àti kejìlá. A rí tí Olúwa sọ ń bẹ̀ yẹn.
1: Ègbé ni fún ẹni tí ó ń bá ẹlẹ́dàá rẹ̀ jà.
0: Bọ́ọ̀ ègbé ni fún ẹni tó ń bá ẹlẹ́dàá rẹ̀ jà.
1: Àpáàdì inú àpáàdì nínú àwọn àpáàdì.
0: Talẹni náà tí ó lọ́ọ́ yọ lẹ́nu. Talẹni náà ti ń gbógun tì ọ́. Ọlọ́run ó ń bẹ lẹ́yìn rẹ. Ó ní Ọlọ́run bẹ lẹ́yìn bí akọni ẹlẹ́rù. Nígbà tó ń bá mi jà yóò ṣubú. Ọlọ́run bẹ pẹ̀lú mi. Ẹ̀rù ta ni yóò bà mí? Arákùnrin, a ti à ń sọ̀rọ̀ rẹ̀ náà rí. Ègbé. Gbogbo lóhun ègbé yẹn. Ìyẹn ni pé ẹni tó ń bá ń bá ọ jà, ó ń bá Ọlọ́run rẹ̀ jà nù. Ó ní ó ṣèlérí fún wa. Ó lẹ́ni tó bá ń bá wa jà, òun ó bá jà. Ẹni tó bá gbógun tì wá, òun ó gbógun tì. Àti sáwá fún Jésù. Tó o gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó gbàlà rẹ. Ogun rẹ kìí ṣe tiẹ̀ mọ́. Ìṣòro rẹ kìí ṣe tiẹ̀ mọ́. Ó ti di tọ́lọ́run. Ẹni tó bá ń bá ọ jà kìí sọ̀tá rẹ mọ́. Ó ti di ọ̀tá Ọlọ́run. Ọlọ́run ni wàá máa bàjà. Ìdí ni tá a fi mú ọ lọ nú òwe yìí. Arákùnrin àti arábìnrin. Jésù ni kò gbàgbọ́. Òun náà ló lè gbà ọ́. Òun ló lè dá ọ láre kù lọ́wọ́ agbára òkùnkùn. Ẹsẹ̀ kẹsàn-án jẹ́ kákun owó dáadáa.
1: Ègbé ni fún ẹni tí ó bá ẹlẹ́dàá rẹ̀ jà.
0: Ègbé ni fún ẹni tí ń bá ẹlẹ́dàá rẹ̀ jà. Yẹn ni pé tó bá ti wá sínú Jésù. Tó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó gbà lára rẹ. Tí ogun rẹ̀ wá ti di ogun Ọlọ́run. Ó jà yẹn sìn, ó ń bá ẹlẹ́dàá rẹ̀ jà ni. Bíbélì wa sọ pé ègbé ni fún ru ẹni bẹ́ẹ̀. Àjẹ́ tó bá bọ̀ jà, ègbé ni fún. emere to ba bo oja egbe ni fun
1: amen
0: oso to ba bo oja egbe ni fun
1: amen
0: eyan to ba bo oja egbe ni fun
1: amen
0: tori iwo

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Kẹ̀búyẹ̀rì gbangbàrí bìtì kẹ̀kẹ́ ètò tó búyàrí bínú kàdílà gbàríyádé sọ́yọ̀ lọ́gọ̀ fún gbogbo ẹ̀yìn olólùfẹ́ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìdíje ẹ̀sẹ̀ kíkàn eré bọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ lọ tẹ̀ mọ́ gbogbo ẹ̀yìn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù bíi Chelsea, Arsenal, Man U àti bẹ́ẹ̀ lọ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́ta ọ̀sán pọ́n garigarin sí mẹ́rin 3-4 PM every Saturday lọ́sọ̀ọ̀sẹ̀ òdìndín wákàtí kan gbáko lẹ́ẹ̀fin máa láǹfààní láti pàdé àlàyé sport.

Mr. Lagasikali, what on the Joshua? In your me weather, and you tell me the weapon of Pamapo, then he lets some Milani book by one coroni, a caroni, red, ya, let you bat your pombele, I don't know about look very bad, simply because he lets some Italian, who can that do to your Lola Waka Lagasikali, you know, what the papa. Lati le lati ko, enya lo so tuni, lore to shoya logo, iwa to bang bafu bago ko, oma yami o shile wo, o shi namba mo, pakbore tadi. Ode lava ne, lati ma ro marabi asho, tabi ko ma kamara bi goli, bozi we, ge mori bi beti go. O me ko eko na ko ni o o ke papapa gege bi kan je lo eyan lagbore daraya a ma gbe yin debe e ma gbagbe we pe junction by junction view center civil center ile epo si ile epo je si ile onje te ma won garage gbogbo a ma gbe kakakere ni yara igbonse be ikani to ta won yoye a gbe wa sodo ti yin Baba se gbonza fe eyan lodo yin la e ma lafani lati ma gbo ka kiri gbogbo ile kile so ikan ni gbonza fe diamond oju tele ko je ko lo o duro re ba je nche lapa bi awon tin gbo lori le de katan bembe awon tin gbo lori le de america awon tin gbo lori le de mexico canada a bibili ati bebe lo simply because Ele tu gaya ta pupo pupo, o jen long bura ye ni ya o ye tu darapo, mami logu logu darapo, mami logba logba, simply because, omo logo mo tin tumbe online, o male roko jobi ojo amatoto, mo ti to data le, ojo kwa ti tiktok ye, official ma baba tisha, embe gagaga lo ti le, bori wale, to ti le wo, Lojo poti Facebook unko, e West Fort Update, e West Fort Update, oma yami report to location, ibi to kaema, ati kwa kbaba lo to mbatu, oma yami jake mangbora yene yo, wode kwa kwa kwa, e jako bicho bicho bole, simply because... Iro yin yen po, o pa yak pa yaski, enye la sa tune, enye koko mo, bere latinu y dige, lig yonik pele katalori le de wane jira, enye lo gagagani yo, kene wan wiki ni wan salak babe, wan ticha kokoru la ya, enye maru yi kwa gbaba lu green bere tepsi, bè lo woto te lu, 1.5 million era ni, ok babe, wan tuni kwe kiri, awo shishe. Àwọn òṣìṣẹ́ kan èèyàn nínú ikọ̀ Green Beret FC wọ́n ní pé kí wọ́n lọ rí rọ́kúlé fún sáà ìgbábọ́ọ̀lù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn kí ló fa bìkọ́ọ̀sì kí ló fa dìaba ṣe lórí pé ó ṣe jáwé pé kíre wàhálà foru gangan èèyàn fún ìtàkùrọ̀ gan ó wáyè èèyàn lákò eléètò jáwé pé ikọ̀ agbábọ́ọ̀lù Green Beret tẹ wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Safara United. Nenu DJ Nationwide League One, Tamo Sil NLO, DJ League Oni Pele Keta, Lori Lede Wa Nigeria, Gekabi, Igbima. Adiya jene, enya nenu DJ Ti League NLO, Gekabi wanche be dajo kale, enya lo jota na, wanche ko dimima, wani latari. Ishele furu joga, eon wala, ele to shele. Enya la ko ifese wanse, la ane kwa gbabalu Green Beret FC, ati Safara United. Wane bo, au, ikwa gbabalu Green Beret FC, Green Beret FC, wane, owo otona, 1.0 niye, ye efek bo, wane cheri milionu kanel, woni wonsa, ni torikpe giri. Wọ́n wù wà ipá, wọ́n wù wà furu jẹ́ngá, èèyàn níbi ìfẹsẹ̀wọ̀nsẹ̀ yẹn, ọgbà bẹ́ẹ̀, wọ́n ní kí wọ́n tún sọ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, èèyàn 500,000 náírà, èèyàn láwọn àdárí ayò, èèyàn rẹfrí, elé tí wọ́n farapa lákòókò ìṣẹ̀lẹ̀ yẹn, ọ̀ẹ́gẹ́ bí wọ́n ṣe jákò di mímọ̀, àárín ọjọ́ méje, ó ní wọ́n fún wọn jà o, tí wọ́n dọ̀ sọ́wọ́ yìí, wọ́n wá tẹ̀wájú, wọ́n ní ṣe rán wọn òṣìṣẹ́. Nenu ikọ̀ agbábọ́ọ̀lù Green Beret yẹn, wọ́n gbọ́dọ̀ ṣe kiri, wọ́n gbọ́dọ̀ rọ́kúnlé fún sáà ìgbábọ́ọ̀lù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wájẹ́ kó di mímọ̀, wọ́n ní kò sáàyè èèyàn fọ́mọ gọ̀fì, èèyàn nínú ìdíje líìgì onípele kẹta lórílẹ̀‐èdè wa Nàìjíríà nìyẹn, gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe tó mi lọ́wọ́, ajá balẹ̀ bí ẹmu kọ́lọ́kọ́, ọmọ ìyá mi mo ti jẹ́ bẹ́ta, mo fi yẹn làwo gédéńgbé, mo kàwé sẹ́gbà iwájú nìyẹn, ó dín nínú ìdíje ti Federation Cup, èèyàn President Federation Cup nìyẹn o, torílẹ̀‐èdè wa Nàìjíríà, ẹjẹ́ mu gangan látọ̀dọ̀ àwọn obìnrin nìyẹn. Nítorí pé gẹ́bí nǹkan ṣe lọ, ìpele quarter final gangan, bí wọ́n ṣe láǹfààní láti kojú ara wọn sí, èèyàn ti lọ́pọ̀ pọ̀ kojú ara ẹni, wọ́n ti fi léde.

jẹ́ bí nǹkan ti ń lọ wọ́n kéde láǹfààní ìyẹn láti ṣe ìgbáradì wọn àkọ́kọ́ ìyẹn lọ́jọ́ tàná nìyẹn. Ẹ̀họ́ gbá bẹ́ẹ̀ ló jẹ́ wípé gírè ẹni tó jọ́lùkọ́ nípa agbábọ́ọ̀lù super eagles ilé wa ẹ̀rí sekosele ó ti ń fìdẹ̀mà lára hàn èyìn ìdánilójú nìyẹn wípé alárèjì ojú àgbà lóòótọ́ nǹkan ò fẹ́ gbé nǹkan nu ó làm ṣùgbọ́n ẹ má lọ fọ nítorí pé 44 má lọ fọ ó ló 40 ó lẹ má dẹ̀ lọ rò ọbẹ̀ ẹja ni tẹ́ ẹ bá lọ rò ó lè rún yingiyingi ó lẹ má lọ rò ó nítorí pé ó ṣe ṣe ká gbèrú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè portugal ká gbèrú wọn látẹ̀yìn ká pòkọ̀ ọ̀yà sí wọn lẹ́nu. Kaso pankere ya mwa wandi, ke gabi alaye che soro shalayi.

0: bọ́ọ̀lù Chelsea àti ikọ̀ agbábọ́ọ̀lù ti Real Madrid tí wọ́n ti ń fojú sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ tá a wà ẹ̀ lẹ bá ń gbọ́ pé ọwọ́ mi ló bọ́ sí Newcastle United àwọn ni wọ́n kọrin bẹ́ẹ̀ 28.5 million euro owó gangan ni wọ́n fẹ́ fi gbọ́ ọmọ ológun ńlá lẹ́yìn tó jẹ́ ọmọ ogún ọdún láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Rams nìyẹn ẹ̀yẹ lórílẹ̀‐èdè Faransé gangan kódà pẹ̀lú àdéhùn ọdún mẹ́rin kọ́ngbẹ́kọ́ngbẹ́ òun ni ó fi darapọ̀ mọ́ ìbọ́ọ̀lù Newcastle United ìyẹn lọ́kọ́ ni Eddie Howe ó kọ aṣọ lẹ́yìn a máa jẹ́ ẹ̀wìn jàhóhìn ẹ̀wìn jàhóhìn ó gangan ló kọ tiẹ̀ ń jẹ́ eléyìí tí wọ́n fẹ́ fi gbé e ó gbé lágbètá pátápátá porongodo ó ṣe já nìyẹn kò bẹ́jọ́ dé o ó yá gbogbo ẹ̀yìn olólùfẹ́ Nema Junior wọ́n ní alayé ìrètí ti wà wípé tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀ yóò darapọ̀ mọ́ ibùdó ìgbáradì ikọ̀ agbábọ́ọ̀lù ti Brazil ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn ìdíje tí ó wáyé nínú ìdíje ti ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026 gẹ́gẹ́ bó ṣe já wípé ẹni tó jẹ́ olùkọ́ ni wọn ìyẹn Carlo Ancelotti bó ṣe nírètí wípé ọmọ ológo tó ní náà yóò padà dé o yóò sì láǹfààní láti bá wọn kópa níbi ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026 bọ́rọ̀ ṣe ń lọ lápá abẹ̀yẹn ó lè mí jáyìn tèmi bẹ́tẹ̀ yín ti Barcelona ọ́bàṣà ṣé ń bẹ lápá abẹ̀yẹn ṣá ó mọ̀ pé ẹ dúró re ẹ jẹ́ wá sọ́dọ̀ ìràwọ̀ agbábọ́ọ̀lù ọ̀dọ́lẹ́je nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Barcelona mò ń sọ nípa Lamine Yamal ọmọ yẹn ti tún gbà mẹ́yẹ àmẹ́yẹ kọ́mẹ́yẹ gangan nìyẹn o nítorí pé kíre wọ́n ti fún ládé wípé òun gangan ni best player of the season nínú ìdíje ti La Liga ọgbà bẹ́ẹ̀ ojúgbà rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Barcelona tó jẹ́ aṣọ́lé ìyẹn John Garcia wọ́n ti mú gẹ́gẹ́ jẹ́ wípé òun ló ní bẹ́ẹ̀sẹ̀ ìyẹn nínú ìdíje yẹn ọdún 2025-2026 gẹ́rí tari Garcia yìí wọ́n gangan ló jẹ́ wípé kí sẹ́ẹ̀fù elétò ìyẹn gbà tó fara hàn àkọ́kọ́ rẹ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Barca ó gangan ni wọ́n fún ní best save of the season ìyẹn nínú ìdíje bó ṣe jẹ́ gangan nìyẹn kò bẹ́jọ́ dé o ó yá mo ti gbé bọ́ọ̀dì kúrò lápá abẹ́yẹn ó yẹ já gbé bọ́ọ̀dì sápá iwájú ká máa lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid nísànsán nítorí pé àwọn náà wọ́n ní wọ́n ti ń pa owó lẹ̀ ilé tó 150 million euros ìyẹn láti lọ gbé Michael Olise ìyẹn títà rè tí bàbá olówó wọn ìyẹn ààrẹ wọn ìyẹn Florent ni ó pẹ̀rẹ́ tó bá padà wọlé ni o tó bá padà wọlé ètò ìdìbò ilé tó jẹ́ pé ń bọ̀ lọ́nà ó ṣe jẹ́ gangan nìyẹn ẹ jẹ́ kí n máa gbàgbà wọlé ká lè máa ṣe lálálà fi bọ̀ bóòkun ṣòkòtò ìyẹn lọ́sàn-án tò ní àgbà ẹ̀ka àsán.
1: Ẹ̀ka àsán káàkiri àgbàdo àti gbọ̀ngàn Diamond FM. Abiodun Akeem lorúkọ tèmi.
0: Ẹ ṣeun
1: kan. Àsìkò ìmójúlọ́nà World Cup wẹ́rẹ́wẹ́rẹ́.
0: Ẹ ń bọ̀ díẹ̀ díẹ̀.
1: Pẹ̀lú pé Nàìjíríà ò tiẹ̀ lọ.
0: Ṣùgbọ́n àmì
1: náà. Tẹ̀sán ìwọ́n dá sí. Àmàlà tí ó ní kókó ni. Ẹrùn mọ́ ni. Ẹ̀wà tí ò ní yọ̀ ni. Ẹrùn náà ni. Àwọn olóúnjẹ kan sì parí àràdàlú ni. Ìjọba tó bá ń bẹ̀ náà ni. Ìbá bá òkúta ń bẹ̀ wọ́n ti ládàlú náà ni.
0: Bẹ́ẹ̀ sì bá ti àtìláwí.
1: Àdàlú náà ti pè é. Wọ́n parọ́. Ẹ̀sùn bá sì mú mara bí goli náà nù. Sàwọn tó ń lọ Akin wọn pé wọ́n kú ìmúra. Àwọn táà sì lọ náà àyà á jókòó nlé á gbádùn rẹ̀. Ṣùgbọ́n ìgbà àkọ́kọ́ rẹ̀ ti orílẹ̀-èdè mẹ́ta túbọ̀lẹ́jọ ìfẹ́ ìyá àgbáyé. Ẹ̀yìn sùgbọ́n àwọn gbàgbọ́ àdọ́pàá àwọn agbábọ́ọ̀lù wọn làwọn gbà lárọ owó
0: ẹ̀. ṣé ó ní ikọ̀ agbábọ́ọ̀lù kan tí
1: àwọn agbábọ́ọ̀lù
0: ó lè pọ̀ jura wọn lọ ṣùgbọ́n pé wọn ní lọ.
1: Ó
0: pọ̀ jura wọn lọ. Now ẹja ti inú ikọ̀ Super Eagles ká ti bẹ̀rẹ̀ ń kó pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rọ̀ sọ̀rẹ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Portugal tí ó wáyé lọ́jọ́rú. Kí ni ẹrù bíi pé ó ṣeṣe kí ó ṣẹlẹ̀ agbábọ́ọ̀lù ń gbà kan àná kan lórílẹ̀‐èdè Nàìjíríà ń jẹ́ kó di mímọ̀ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn pé yóò fẹ́ lágbára pé ṣùgbọ́n àwọn gbàgbọ́ pé Super Eagles pé a lè tẹ̀ sí ojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè Portugal.
1: Kò sí ṣeṣe ṣùgbọ́n tó kàn wá mẹ́rin.
0: Yóò sì jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tó jọ bíi pé Cristiano Ronaldo yóò gbà tako ikọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà.
1: Pé mẹ́sìlá máa ń pápáàdé láìmọye ìgbà ó sì mọ́ tẹ̀ sí nàìjíríà lójú ni ṣùgbọ́n lọ́tẹ̀ ìyá àbá ronaldo pàdé ṣùgbọ́n tó sùn pàtàkì bẹ́ẹ̀ ni pé last week kìí ṣe competitive match ọlọ́rẹ̀ sọ́rẹ̀ ni àwọ̀ sì ní ìdẹ ṣùgbọ́n àwọn nílẹ̀ láti fi gbára dì
0: fún ìfẹ́ àgbáyé. Ìbẹ̀rẹ̀ ìfẹ́ àgbáyé.
1: Ó dára pé orílẹ̀-èdè Áfíríkà kan wà nínú gúrùpù orílẹ̀-èdè Portugal. Sọ́dà pé yẹn ló fà á tí wọ́n fi

0: gba lati ba Nigeria gba so ebi o pe nikan as John sorry e de pe ore yin o ko re won o le wo so Nigeria need this one could be devotion pride now what stake so you lead ka to le no read the Portugal you lead there sugbon ko sin ti o se nbe mo mo se wo na ni pose ko ni pomi na la tan gba o se se ko je pe mi la tan
1: gba o tun je o mi la tan gba
0: ki Portugal na Nigeria
1: ki Portugal
0: tori pe ya fe lo pe ya gba won se mura lowo
1: Roberto Martinez to je oluko ni won won je ko di mimo Nunes ati Jao Felix ojo bi ipo te ti gba ball lodo ire Jao Felix
0: ben
1: pe awon mejeje won ti fi Stabasi won pe won ti fit dada na ta ba wo awon mejeje ise gidi ni won se ninu iko agba ball orile de Portugal koda ninu iko agba ball ti won ti wa ma City ati
0: Anasri e ri pe awon mejeje na won pada gba ni to ba ti bere wọ́n ma play first two match ẹ pe bra ẹ pe neymar náà ṣe ma group to Portugal wa Colombia Ubesina àti DR Congo náà jọ wà ń group ẹ pe DR Congo ni ó lọ dípò kíkẹ́ Nigeria ó lọ tí wọ́n náà wà ní play off so mo dẹ́ gbọ́dọ̀ pé ọ̀rọ̀ àdì tí wọ́n fi fẹ́ gbá bá Nigeria gbá nìyẹn road bẹ́ẹ̀ tẹ béèrè àwọn méjèèjì yẹn torí pé wọ́n mọ̀ pé fitness wọn yóò bọ̀ sásìkò world cup ló jẹ́ ká mú wọn lọ so pé wọ́n ma play against Nigeria wọ́n ní player tó pọ̀ Ravelia wà nílẹ̀ Bruno Fernandes náà wà nílẹ̀ Portugal pe gan nkan ro mo wa lara awon to le gba wa won da awon team de ko se da ta ma se daada to le team won pe panaka ya wa plan team to ni player juba e le ka first team dey da ko Portugal
1: koda opolopo nu won ni won gba adefe
0: la adefe be la won club ti won wa so gba fe le ti o ba play ko le ye ko le affect won atente dar ko yen sugbon won gba bo ni second or third match won ta ma to ni se ba lori injury tan ni so yẹ fi wọn lọkàn balẹ̀ ara tó fẹ́ kẹ́ wà lára list àwọn múlò ìfẹ̀yà àgbáyé náà nìyẹn òun ṣe ń wo yorùbá nàìjíríà lè nà portugal torí pé àwọn fẹ́ẹ́ fi tẹ́lẹ̀ strong ìfẹ̀yà àgbáyé ni so ṣe kó dẹ́ pọ̀mì lágbà.
1: kó jẹ́ bí ọ̀mì lágbà ọ̀dà ẹja wá sínú ìfẹ̀yà àgbáyé ọ̀ngàn ní sánsan àjọ fifa ọ̀pọ̀lọpọ̀ òfin oní wọn padà ń fi léde lórí ìdíje ìfẹ̀yà àgbáyé tí ń bọ̀ yìí lára àwọn òfin tí wọ́n kọ́ fi léde òní pé wọ́n fòfin de àwọn èrò olùwòran pé gbọ́dọ̀ mú ike omi
0: tẹ́lẹ̀ tún ló tẹ́lọ sí
1: mú wọ orí pápá ṣùgbọ́n látàrí gbogbo awuyewuye wọ́n ti yí ìpinnu ìpadà ṣùgbọ́n àwọn ìkankan tí wọ́n wá fi sí ń bẹ̀ ló jẹ́ pé àwọn èèyàn tún padà ń wò pé wọ́n o gbọdọ wa transparent omi tabi soft drinks lo gbọdọ wa nu e and then eleyi to bi pe nbẹ ni je pe complacency tan si
0: o wa lara re
1: to je pe won si le boya won ti ja
0: se ri ofin yen yo le de lati mojuto to ba se ba tin ri
1: e ma gbagbe pe oji ti ajo fifa ko fi so pe won fe tori pe e mo pe awon ololufe ngba mi won ma so
0: itori papa ti won ba tin bi won then ara o don ba yan ja ba den duke o ke ma fun mi si yan lara ehn just because gbọn yo le de ni pe pa de ba tin ri yan bi egberin lona gota egberin lona 80 egberin lona 40 egberin lona 40 so e mo je apo won wo ni e mo ye kini won sugbon ati won se ni pe ibi to taja to ba yi awon papa sere yen ka won je ke ma taru awon nkan yi sugbon ofin yen lati mojuto yo le die sugbon ara ta fi se na ni pe
1: ati wole nko se awon steward se won le ma foju boju to won ni
0: e won le mojuto won se bo se gbogbo apo mo na mo ye wo so ati mo lo iko le wahala ṣe gan náà mo nkan ba jẹ pe nkan onigo ṣugbọn ike yẹn náà láti dẹkun gbogbo wàhálà tó le ti bẹ yọ náà ni so ṣugbọn pé ó ní sí ní complain yẹn náà kò ní kí wọn dánjú sórí pápá ṣugbọn láti dẹkun pé bóyá àwọn èèyàn gbé tó wù wọn wọlé ọ bóyá ẹlòmíì mú nkẹ ìkẹlẹrin dòdò nísìn tí ó ní sí
1: lórí ẹlòmíì bí 1 liter lọ.
0: tẹ́fi ni pé ẹ bá
1: yọ ọ́n pé ọ́n lọ gbé gòdòm ọ́n lọ gbé
0: drum. wọ́n ní pé ẹlòmíì àlọ́ mú ọtí tajútajú ó ti rọ́ sínú àwọn ìkẹlẹ́rin dòdò àwọn iléeṣẹ́ tó pọ̀ pajúpajà ó di fi dé sítámọ̀ ò pé àṣọ yóò àjẹ ọwọ́ lọ́wọ́ yìí sọ ẹsẹ̀ lẹ́sẹ̀ jacob pe ìkẹlẹ́ ló lẹ́mọ̀ òdòbó wà nbẹ̀ tó jẹ́ pé nǹkan tajú ni lẹ́gàn ni pé zeal kọ́mi gbọ́dọ̀ wà nbẹ̀ tó mì pé wọ́n ní tí ìjà tẹ́ẹ̀fì mú wọlé so that ìtara ẹni tí ràn tó wùyí sí láti ta òfin yẹn da ṣùgbọ́n àti mójútó ẹlẹ́mì wò pé yóò lè díẹ̀ fún àwọn steward láti ṣẹ̀ máa wo àpò. ẹlòmíì báyìí inú kọ́lọ́fẹ́ lẹ́lẹ́mì ò lọ jù sí ṣùgbọ́n òfin tó lágbára tó le tó dáa ni láti dẹ́kun pé à

0: ṣùgbọ́n àti sàmúlẹ̀ débi tó lápẹrẹ nìkan ni mò ń wò then owó tíkẹ́ẹ̀tì wọn náà lágbára díẹ̀ tí wọ́n bá wo online tíkẹ́ẹ̀tì tó kéré jù ní ibi $3,000-$4,000 ìwé ìlú ló fi lólè àfọ́dẹ.
1: Ẹyin lẹ sọ bẹ́ẹ̀. Àwọn tí ó wà fọ́dẹ yóò wà fọ́dẹ.
0: Ó wà ó wà ṣùgbọ́n ó ṣe díẹ̀ rẹ̀ yàrá pé ìfẹ́ àgbà ayé tí owó tíkẹ́ẹ̀tì yóò ti fẹ́ wọ́n jù nù ìjọ sì lọ àwọn sí rí tíkẹ́ẹ̀tì $100-$300 kí ló dé.
1: Ẹ má gbàgbé pé àjọ FIFA wọ́n ti increase owó.
0: Bẹ́ẹ̀ yóò ìkúso owó táwọn fẹ́ pawó ẹ̀ padà
1: náà. A máa ṣe lálálà fi àwo kínápọ̀ ọkọ̀ ẹ̀. Fèrèsé ojú ọjà káràkátà mídòmídò ṣùgbọ́n ẹyá a máa ṣe lálálà fìbọn bí wọ́n ṣe sọ a máa gba ìpè a máa mú wọnú ara wọn a mú fẹ́ ká wo ọ̀rọ̀ annie slot tó lóun ò lè gbaṣẹ́ fúlà 091-3655-6952
0: yóò àpò ní liverpool yóò bọ̀ sí fulham àṣẹ́kò wà jìnnà ìkọ̀
1: àjìnnà síra wọn ṣé tàbájọba kì í jẹba ni
0: rẹ̀bà kẹba
1: ni ṣóyọ logo.
2: Logologo.
1: O kọ́ yín bọ́lá ti pè. Látàdéta.
2: Of my you.
1: Ẹ ṣeun.
2: Ṣẹ́rí lórí òfin pé kéèyàn máa mú omi wọnú òkè ní àbí bíà. Lẹ́yìn kan tán bá sì rìn nìkan. Òkè yìí ò lè wọ́ọ̀kì. Nítorí wípé kò sí èrò.
1: Ẹ má gbàgbé kì í ṣe Nàìjíríà o.
2: Ṣé tán bá wá wo fẹ́ ṣàfù tán? Ká náà bá nígbà tó fẹ́ wọlé. Wọ́n mọ ní tọ̀kalùkù dútò pé bọ́yá bí wọ́n ní táìmù ńlẹ̀ tán fi wọlé. Ṣé tí wọ́n bá wọ fẹ́ ṣàwòtán wọ́n ní kẹ́nìyàn kan máa jáde láti pé kọ́ lọ sí nǹkan kan tà mọ́ ni. Tí wọ́n mọ̀ dé kalùkù mọ́nú stadium ni. Kò pọ̀ síbú ní ìṣòro pé tí wọ́n bá ti wọ fẹ́ ṣàwòtán ẹ̀rọ mi lè lọ ra kan tó fẹ́ rá. Ẹ dá pẹ̀lú ṣé yín lẹ́nìkan wọn ti lè mú tí ni tí wọ́n lè mú tájútájú kan tó wọ. Ẹ máa gbọ́ ṣé tí wọ́n máa ti wá wọ fẹ́ẹ́ ṣàfù tán wọ́n ní.
0: Wọ́n lè jáde
1: lọ́dọ̀ yìí ẹ lè tún mú o.
0: Láyìíká tó yọ wà ṣe dé ká náà wọ̀n ní jẹ́ kán lóhun kan lè lorú kan báwọn dẹ̀ wọ́n lè mú nta àti mú wọ ibi táwọn ẹ̀ ń jókòó sí nìkan olófin yẹn dé.
1: Ẹja wọ ẹnì tó tún wà ń bẹ̀ ṣóyọ logo.
2: Logologo.
1: Orúkọ yín bọ́lá ti pè.
2: Ẹ dáhùn ẹ̀yin mọ́ ni.
1: Champion bo.
0: Champion ṣe ẹ̀mẹ̀kan náà sì sí àbẹ̀wò ní halẹ̀.
1: Ìlọrin United. Kì í tún ṣe Kwara United o, Ìlọrin United.
0: Àbíọ̀ ẹ̀.
2: Lẹ́yìn tí tájútájú tó ń sọ ẹ̀ wọ́n lè rí ẹ̀ ṣe o. Ìwé yìí káwọn ọmọ Chelsea wà lọ wo bọ́ọ̀sì káwọn ní kọ́mà
0: ṣìkìn.
1: Wípé ẹ̀yin
0: Chelsea. Ṣé bẹ́ẹ̀ náà ẹgbẹ́ ganu sí.
2: Bọ̀dọ̀
0: ní kọ́mà mú wọlé ẹ̀
1: kan máa mú wọlé kan máa.
2: Káwọn yẹn mọ máa mì sí ìṣe ẹ kò dá. Ẹlò ní ìbọn òun kan gan ń da ní bọ́ọ̀gù ń da
1: ṣe dọ́. Ẹ kíkí ẹ bó o ní báyìí kúkú. Ó ṣeé ṣe kó lọ. Ẹ sọ Fernandez.
2: Kó máa lọ.
1: Káwọn méjèèjì máa lọ.
2: Àfẹ́fẹ́
1: ẹ fẹ́ fi wọ́n rọ wọn gidi. Àwọn isi bàyìí tẹ́ ẹ rà kiri.
0: $25
1: Agba, Annie Slot, olóòlè gbaṣẹ́ Fulham.

0: Ó dá gẹ́gẹ́ bó ṣe lọ, ẹyin ti Chelsea, ẹ jẹ́ tún láǹfẹ́ láti gbé yín débẹ̀ lọ́wọ́ kalaga sí kalẹ̀. Dẹ́rí atamátà ṣe yín, Leandela, ọmọ ọdún 23, 23 years. Àlàyé ó ṣeéṣe kí ikọ̀ agbábọ́ọ̀lù Fulham kó gbẹnu sí, ṣùgbọ́n ọmọ yẹn ti jẹ́kó di mímọ̀, ó lẹ̀ ṣì fi mílẹ̀ sí pápá ṣeré Stamford Bridge. Ẹ jẹ́ kí n ṣì lo sísì kan túnbọ̀ sí kí n fi jẹ́wọ́ ara mi pé nǹkan gidi lẹ kówó lé ngbà tẹ ra mi láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Ipswich Town. Ẹyin ti Chelsea ṣe ẹ fẹ́ foro lé Leandela pù lọ ni ẹ fi ilẹ̀ náà ọmọ yẹn ń ṣe dáadáa. Fulham olùkọ́ ni wọn Marco Silva ó ti jẹ́ kó di mímọ̀ pé òun lọ. Ìdí nìyí tí wọ́n fi fẹ́ lọ bá Arne Slot pé kó wá, ṣùgbọ́n Arne Slot ó ti kọ́ṣẹ́. Ó ṣe ṣe kó jẹ́ pé McKenna
1: ni ó padà. Silva náà fi Fulham boost CV ni, ó sì di better club ní ìsìnkú àdánù. Sọ̀bí tó wá ti kú ẹ̀ lọ́wọ́ fẹ́ jẹ́ kí Slot ó lọ.
0: Marco Silva ṣé kí ọkọ ló ń lọ nú ikọ̀ agbábọ́ọ̀lù Benfica?
1: Bẹ́ẹ̀ni,
0: tó fẹ́ lọ
1: fọdọpọ fọdọ lọ replace Mourinho ti wá sí Real Madrid. So olówó ni wọn gbà yàwó ọlẹ gbà yàwó olówó.
0: Ok
1: bí ṣe mọ rí ni.
0: Ẹwọ ẹja máa lọ sọ̀sán tó ni tó bá di ọjọ́ ajé ìyẹn ọjọ́ Monday ká láǹfààní láti pàdé nínú dèdé agogo mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn láàárọ̀ nu o lórí ètò Lagbo Sports. Agba
1: ẹgbọn lápá ìlọjọ mọ́ni bá ti jẹ́ fún wọn náà
0: ẹkùrọ̀ ọjọ́ fàjìlú sani bó ṣe jẹ́ náà nù káyọ̀ aláyọ̀ ká pàdé ní ire ká má dùn lódì lẹ́yìn ara wa. Ẹ má gbàgbé lẹ́yìn ètò tẹ́ bá lóǹkóhun tí ẹ fẹ́ bá wa sọ 08134293424 ìyẹn lẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tó wọ apá àtọ̀dọ̀ wa ń bí káyọ̀ aláyọ̀ ká pàdé ní ire ká má dùn lódì lẹ́yìn ara wa ire o.
2: Wow! Ẹwà ajadun ìtọ́wò dídára ti New Bobo 100. Bobo 100 ni wàrà mìíràn ti ń gbé nínú ìgò ní mìlímítà 200 tí ó sì kún fọ́fọ́ pẹ̀lú fitamin C, PHA ní èyí tí máa mú ọpọlọ jí pépé tí ó sì tún ṣe ara lóore. Ó tóbi sí i, ó dùn lẹ́nu bẹ́ẹ̀ ló tún ki pọ́pọ́pọ́. Bobo 100, aṣaralóore dídára fún òǹgbẹ rẹ.
3: The men of Isaka Vision Incorporated, in conjunction with CAN and PFN, presents Ilorin Leadership Conference with the theme, Take Your Portion. Conference comes up on Wednesday 10th and Thursday 11th June 2026. Wednesday 9 a.m. to 2 p.m. and 5 p.m. to 8 p.m. While on Thursday, it's 9 a.m. to 2 p.m. Venue, UMCATC Ajax.

0: lẹ́yìn o.
1: Kí lòfin sọ? Kí lòfin sọ? Kí lòfin sọ? Ṣé lóòótọ́ lòfin wà àbí kò sófin? Bó bá wà, àmúlò rẹ̀ ń kọ́. Ǹjẹ́ àwọn èèyàn ẹ̀tọ́ wọn lábẹ́ òfin? Ẹ já jọ fojú òfin wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ. Bí orí bá wa kun, alábẹ́là ké sí. Ẹni mojú ògún nípa Bìní rè.
2: Ẹ pàdé wa lọ́jọ́ ọjọ́ Àbámẹ́ta Saturday láti aago 4:00 AM ìrọ̀lẹ́.
1: Kí lòfin sọ? Tọ̀sẹ̀ yìí ẹ máa mí sí ẹ o.

0: láti go into crime. Láti go into pe ko ma da eto abo eniki. Ṣùgbọ́n àwọn tí ó ṣe pé ọpọlọ wọn ò pé tí wọn ò ní èrò jinlẹ̀ àwọn lè máa rò pé débi àwọn òróúnjẹ mẹ́ta jẹ lójúmọ́ tó fún ìdí èyí ẹ jẹ́ kí àwọn máa da ètò ààbò àlàáfíà àwọn èèyàn rú tó ṣerú àwọn bẹ́ẹ̀ àwọn náà wọ́n máa da ètò ààbò àlàáfíà wọ́n máa dàrú tábà tó fún ẹsẹ̀ kúrò ní ewúbẹ̀ yẹn tábà ní ká wo àwọn tá a bá pààlà àwọn orílẹ̀-èdè ní tá a bá pààlà a rí pé borders wa is too porous n tó túmọ̀ sí ni pé kò sí n tá a lè pè ní àfojútó àwọn tó ń wọlé àwọn tó ń jáde àwọn kẹ́dẹ̀ mọ̀ pé bí nàìjíríà ṣe wà àwọn míì ẹsẹ̀ ni wọ́n fi rìn wọlé
1: bẹ́ẹ̀ ni
0: àwọn míì wọn ò ní ọrọ̀ ajé àwọn dàmọ̀lù ni àwọn ṣe kìíní wọn ò wọlé tó dẹ̀ ṣe pé ohun tán ní ká gbé sọ́kàn kìí ṣe ohun tí ó le fún orílẹ̀-èdè ní àlàáfíà nípa ètò ààbò ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ nísìnyí tọ́ àwọn kan ń sọ pé torí pé àwọn ìjọba kan àwọn ni wọ́n kó àwọn èèyàn wọlé tí wọ́n ń da gbogbo wa láàmú tó ìyẹn náà tún wà ńbẹ̀ máa ń fa pé kí ètò ààbò kó má lọ déédé ní orílẹ̀-èdè tó gbogbo irú nǹkan báyìí ó lè má jẹ́ kí ètò ààbò tí ìjọba ń pèsè kó péye àfi tí ìjọba bá fi ojútó nìkan ònìyà tó lè ní ìgbádùn lórí ètò ààbò lórílẹ̀-èdè.
1: Ẹ ṣeun barista gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé wa náà èmi náà mọ̀ pé àwọn ará ilé náà ó ti ń yé wọn tẹ́ ti sọ àwọn ohun tó lè ṣokùnfà kí ètò ààbò orílẹ̀-èdè kó mẹ́hẹ̀ ẹ ti sọ àìníṣẹ́ ẹ ti sọ ti ètò ọrọ̀ ajé ìgbáyégbádùn aráàlú ẹ ti fi sọ ti àwọn bọ́dà wa náà gbogbo náà tó jẹ́ pé àwọn tó jẹ́ pé àfòfin àfi ohun tẹ̀tẹ̀ wọ́n lọ́kàn wọ̀ nílùú wá dá wàhálà àbẹ̀ ìyẹn náà wà ń bẹ̀ tó túmọ̀ sí pé oríṣiríṣi ló pín sí. Ẹ wá jẹ́ ká wò ó tí ọ̀rọ̀ bá ti wá ibi gẹ́ débi pé ó ti ń di ohun tá a lè wò lójú àwọn aráàlú wípé sápá àjọba ká eléyìí báyìí gẹ́gẹ́ bá a ti sì ń gbọ́ náà jẹ́ káwọn àwọn ti ìlú òkèèrè náà káwọn náà ṣe kí ni kan fọwọ́ gbé wa lárugẹ lórí ètò ọ̀rọ̀ ààbò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lọ́sì ti ń sọ wípé tí ilé èdè kan o tí agbára rẹ̀ ò bá ká ètò ọ̀rọ̀ ààbò ti àwọn aráàlú ẹ̀ o ṣáàbù míì náà lè dáwọ́ sí ọ̀rọ̀ wọn ni kí lẹ rí irú apá ọ̀rọ̀ báyìí.
0: Kárí ìyẹn ó gba sùúrù àti ọgbọ́n.
1: Ó gba sùúrù àti ọgbọ́n.
0: Bẹ́ẹ̀ni ìdí ni pé sẹ́rí.

0: orílẹ̀-èdè yẹn ṣe rádà lórí bóyá lórí security ni o bóyá lórí ilé so bilateral relationship máa ń wà tó ṣe pé àjọ ní àjọṣepọ̀ orílẹ̀-èdè méjì orílẹ̀-èdè mẹ́ta wọ́n jọ ní àjọṣepọ̀ ó wá depend àjọṣepọ̀ yẹn ó lè jẹ́ lórí economy ó lè jẹ́ lórí security ó lè jẹ́ lórí any other thing so orílẹ̀-èdè kan ò kàlẹ̀ dédé gbéra gbùrù ó lọ sórílẹ̀-èdè ó lọ lọ sí orílẹ̀-èdè kejì. Àfi tí òfin bá ti là á kalẹ̀ ọ̀nà àti ìlànà tí ó lè gbà fún bí àpẹẹrẹ nísìnyí ẹ wo orílẹ̀-èdè ẹ wo ECOWA tó comprise gbogbo àwọn tí ó wà ní sí ìyọ oòrùn àbí ìwọ oòrùn kọ́ la ń pe west àwa orílẹ̀-èdè tájọwà níbì kan náà a lè bèrè ìrànlọ́wọ́ ara wa irú rẹ̀ ló fà á nígbà tí ààrẹ orílẹ̀-èdè liberia nígbà kan samuel do àti so àti samuel taylor àti yomi taylor ẹ rí pé àwọn ECOWAS yìí wọ́n gbé ọmọ ológun dìde táwọn ní ECOMOG kan ní kan lọ pẹ̀tù sí aáwọ̀ tó wà lórílẹ̀-èdè ibibibẹ̀ yẹn sẹ́mọ̀ pé yẹn torí pé àjọṣepọ̀ wà lórí security ìlú kọ̀ọ̀kan
1: àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin wọn
0: tó dán mọ́rán láàrin ECOWAS bẹ́ẹ̀ náà ni tabanika wo àwọn international organization bí united nations organization sí àwọn náà wọ́n lè ní bóyá security act eru african union former organization of african unity àwọn náà lè ní eru ètò bẹ́ẹ̀ ṣùgbọ́n ó di tí wọ́n ní kí èèyàn bá já sódò tẹ bá yọ ní kíákíá yóò ní òun ti ń wẹ̀ ẹ́ bọ̀ wá sálẹ̀ bí ẹ̀ka ń ṣe wàhálà ni wọ́n ní ẹ bá jẹ́ kó momi yó tó pu ẹ̀mí kọ̀ọ̀kan lọ́rùn rẹ̀ tẹ wáyọ ọkùnrin tó appreciate ẹ̀ tó túmọ̀ sí pé láì bá jẹ́ pé orílẹ̀-èdè bá pe orílẹ̀-èdè kejì pé a ní ìdìrànlọ́wọ́ yín o orílẹ̀-èdè kan lè dédé wá kọ́kàn lóun dìgbà òun dà gbọ̀n ń kó ọmọ ogun òun òun kò wọ́n bọ̀
1: olùgbé ìlú
0: nípa ààbò
1: bẹ́ẹ̀ ni
0: olùgbé ìlú àwọn náà ní ojúṣe láti kún ìjọba lọ́wọ́ lórí ètò ààbò fún bí àpẹẹrẹ à ń pe kinní kan ní intelligence gathering intelligence gathering pé a gbọ́ pé báyìí fẹsẹ̀lẹ̀ níbi báyìí bí kan tètè fún àwọn tó jẹ́ agbófinró
1: bí information
0: kan fi tó wọn létí nípa pé à ń wo à ń gbọ́ fìnnìfìnnì pé àwọn kan tí ní jàǹdùkú tí wọ́n fẹ́ da omi àlàáfíà báyìí irú tán bá ti lè gbọ́ táwọn agbófinró bá ti gbọ́ wọ́n tètè mọ tí wọ́n fi lè rí pé irú tí àwọn yẹn fẹ́ ṣe ní ìwà burúkú tí wọ́n ní kò ní jẹ́ kó ṣeé ṣe. So aráàlú ní ipa pàtàkì ipa gbòógì táwọn náà lè kó kódà aráàlú ń kó ipa pé wọ́n dá bíi vigilante group
1: lọ́dàjọ́
0: tí yóò máa kún ìjọba lá tí yóò máa pọn agbófinró lápá láti ṣe iṣẹ́ ètò ààbò ìlú tí yóò fi gún régé dáadáa. So bí eru wọ́wọ́ eru nǹkan báyìí òun ni ipa tí aráàlú náà ní láti kó láti lè rí pé torí pé yorùbá ní ojúlàlá kan máa ń fi sọrí so tá alákan bá ń fojú sọrí ó túmọ̀ sí pé ètò ààbò a lè dáadáa ìjọba nìkan àwọn aráàlú náà gbọ̀rọ̀ kún wọn lọ́wọ́ láti lè rí pé wọ́n ṣe àti yege lórí à ń pèsè ààbò tó péye fún aráàlú.
1: ẹ ṣeun bàrísà kò ní bàjẹ́ kú wa tó tónu látàárọ̀ ibi tẹ́ ẹ bá dé náà èmi náà mọ̀ pé àwọn aráàlú àwọn aráalé tó ń gbọ́ wa náà lórí ìkànnì àwọn náà ti ń di ọgbọ́n méjì mẹ́ta mú wípé tá a bá ń sọ lórí ọ̀rọ̀ ètò ààbò yìí kìí ṣèjọba nìkan àtàráàlú nítorí eléyìí ò ń ṣe pé a ti dìídì kan gbọ̀ngbọ̀ngbọ̀n fún pé ìjọba ni kó máa ṣe nígbà tí ìjọba bá sì ti ń ṣe náà káwa náà ká máa sùn báyìí ká máa ṣe kí ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sọ ká fi gbogbo ojú sùn Eh?
0: Bẹ́ẹ̀ ni, ìlànà
1: kan fi sọ ní. Ṣé ohun tó

0: tọ síbẹ̀ náà wọ́n sì ní pé ọwọ́ tá a bá fi wẹwọ́ báyìí ni máa ń jọwọ́ ẹ ṣeun bàbá kò ní bàjẹ́ níbi tá a bá dé yìí jẹ́ kí n sáré yọ̀ǹda yín báyìí kí n yọ̀ǹda yín báyìí mo sì mọ̀ káàtí máa bá lọ díẹ̀díẹ̀ ní apá ibi tá a bá dé tá a bá tún lórí ọ̀fẹ́ tàbí àwọn ọ̀rọ̀ míì náà tó tún dàbí pé ó ṣe kókó tàbí nígbà tá a bá máa parí ètò ọwọ́ àwọn ìbéèrè kọ̀ọ̀kan táwọn aráàlú bá fẹ́ béèrè kẹ́ ẹ tọ́ wa tọ́nà lórí ẹ̀ á tún lórí ọ̀fẹ́ àti máa fi tòyín létí ká tún máa tẹ̀síwájú látàpá abẹ lọ. Ẹ ṣeun bàrí sàtà èyí bàjẹ́ ẹ ṣeun gidi gan-an ni tòun.
1: Àtìrí bí ìrìn àjò náà ṣe lọ ká máa dúpẹ́ lọ́wọ́ àlejò wa pàtàkì barista wa nù lọ́ọ̀yà Bísí Adédáyọ̀ fún gbogbo atótónu àti ìlanilọ́yẹ̀ ìtọ́nisọ́nà fún ètò ètò tá a lè pè ní ètò àti ọ̀rọ̀ ètò ààbò pátápátá fún ọjọ́ títòní. Àti pé bá a ṣe ní ọ̀rọ̀ ààbò a tún wá ní ètò gan fún ọ̀rọ̀ ààbò gbogbo rẹ̀ pátá ìrápá abi tó fìsí ọ́fíìsì apá àjọba ọlọ́dàn ni àwọn èèyàn gẹ́gẹ́ bí aráàlú fi sọ́dọ̀ wa a tún ti wà àwọn ohun tó lè ṣokùnfà tá a fi lè rí pé ètò ààbò yìí ó dàgbọ́ tún wá ń ga sókè sí ọlọ́run ṣàánú wa tó làwa náà fi sọ pé tá a bá tiẹ̀ sọ pé ká tún pe apá abi wọlé náà a rí i pé tó àtijọba o àtàràlù gbogbo wa pátá bá ti ń ṣojúṣe wa o tá ń ṣojúṣe wa bó ti yẹ ká a ṣe ṣe àti ọgbọ ọ̀nà náà tí àwọn èèyàn náà fi ń wojú ìjọba náà kó ṣe tiẹ̀ tó ń ṣe tiẹ̀ ìjọba náà àwọn èèyàn á rí i pé wọn ò ní gọra wọn náà o wọn ò ní gọra wọn táwọn náà wò pé tọ ẹ jẹ́ káwa náà ṣe kíni ká ṣe agbátẹrù fún ìjọba náà káwa náà ṣe kíni ká ràn wọn lọ́wọ́ látàpá bẹ́ẹ̀ eléyìí náà la fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ fún tìtòní àwa náà sì ń gbà á ládùúà bómi ti ń rú omi wàhálà ti ń rú lórílẹ̀‐èdè nàìjíríà ọlọ́run ó bá wa ṣe kíni yóò bá wa pẹ̀rọ yóò pẹ̀tù sí lágbára náà àdúrà àtàwárí lágbára ọlọ́run tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ á tún máa wọ ọ̀rọ̀ míì ní apá abẹ kí lòfin sọ lónìí Precious Afolabi a máa gbéra háì ó dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run fresh bá bá o.

0: níbi tí wọ́n ti láǹfààní láti sọ lójú egún àwọn ìlànà òun ìrìnà tí ẹgbẹ́ ọ̀hún gbé dání o ẹ̀wẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ ẹgbẹ́ náà kọ́mẹ́nì làwà ṣàlàyé àìdúróore òun gẹ̀ẹ́sìgbé àwọn ìlànà jẹ́ ọ̀kan gbòógì nínú ìpèníjà tó ń kojú ìṣèjọba ẹgbẹ́ ọ̀hún tún lo àǹfààní náà láti ṣèpayà ìpinnu wọn láti ṣe ìpolongo tako ìwà ìfipálàlé àwọn olùdìbò lọ́wọ́ táwọn yóò sì lùlù àtìlẹ́yìn fáwọn olùdíje tó bá gbé ohun tí yóò mú kí ara kó tu aráàlú dání gẹ́gẹ́ bí ìfojúsùn ìròyìn káàkiri àgbáyé lẹ̀ ń tẹ́tí sí láti fẹ̀ down fm ìlọrin ìròyìn náà yóò tẹ̀síwájú lẹ́yìn ìdánudúró ránpẹ́ yìí
1: ẹ darapọ̀ mọ́ wa ní ìtàkùn káyélujára wa ìtàkùn ìbàdàn rẹ facebook ìtàkùn abẹ́yẹfò twitter àti instagram lórí da 887 fm diamond fm shining supreme.
2: ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ diamond fm.
0: ẹ̀ka àbọ̀ padà bóyá yìí ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn káàkiri àgbáyé lẹ̀ ń tẹ́tí sí láti kànnì ìgbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 fm ìlọrin ìròyìn náà tẹ̀síwájú báyìí nílẹ̀ òkèrè. iléeṣẹ́ ọba fọ́rọ̀ ilẹ̀ òkèrè nílẹ̀ palestine ti kọ̀rọ̀ ojú sí àkọlù táwọn ààrẹ tó jẹ́ ọmọ ilẹ̀ israel ṣe sáwọn olùgbé agbègbè òwárà tó ń bẹ nítorí nablus ṣeun léyìí tó mú kí ọ̀pọ̀ ènìyàn farapa yánnayànna tí wọ́n sì tún bà na ọ̀pọ̀ dúkìá gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọba ọ̀hún ti wí o kò dín ní àwọn ènìyàn tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ palestine mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n farapa lásìkò táwọn ààrẹ náà yabo ìletò ọ̀hún tí wọ́n sì ṣàkọlù sáwọn ilégbèé àwọn ọkọ̀ àtàwọn nǹkan mìíràn o pẹ̀lú ẹ̀sùn pé àkọlù ọ̀hún wáyé lábẹ́ ìdáàbòbò ikọ̀ ọmọ ogun ilẹ̀ israel. lágbọn ìròyìn aludo fútìrọ̀lẹ́ tòní ìràwọ̀ òṣèré tíátà lóbìnrin nílẹ̀ wa ni yvonne jẹgẹdẹ ti bu ẹnu àtẹlu ọwọ́ èyí tí ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu léyìí tó fi mọ́rọ̀ ètò ààbò pẹ̀lú àlàyé pé ìyà tí ìjọba kọ sí bí nǹkan ti rí lásìkò yìí ọ̀hún ṣàfihàn ipò àìdúróore ìṣèjọba gbajúmọ̀ òṣèrébìnrin ọ̀hún ló ṣe àfikún rẹ̀ pé ìyà tí ìjọba kọ sáwọn ọ̀kọ́ ọ̀jọ̀kan ìpèníjà lẹ́ka ètò ààbò lókù díẹ̀ káàtó nínú àtẹ̀jáde kan èyí tó fi léde gangboro lórí ìtàkùn ayélujára instagram arábìnrin ọ̀hún ṣàlàyé pé ọ̀rọ̀ ìpèníjà ètò ààbò lórílẹ̀‐èdè yìí léyìí tá à ń kojú lásìkò yìí peléke sí i látàrí ọwọ́ yọ̀bọ́kẹ́ tó ní ìjọba fi mú ọ̀rọ̀ náà. lágbọn ìròyìn rẹ ìdárayá olùkọ́ni fún ikọ̀ agbábọ́ọ̀lù portugal roberto martinez ti fohùn léde o lórí ikọ̀ tó ń darí ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ èyí tí ikọ̀ agbábọ́ọ̀lù náà yóò gbá pẹ̀lú ikọ̀ pa igun ilẹ̀ wa lọ́jọ́rú tí ń ṣe ọjọ́ kẹwàá oṣù kẹfà gẹ́gẹ́ bí ọ̀kan lára ìgbáradì ikọ̀ rẹ̀ fún ìfẹsẹ̀wọnsẹ̀ náà o olùkọ́ni ọ̀kọ́dì mọ̀ pé ọmọ agbábọ́ọ̀lù ni matthews nunes ni kò ní láǹfààní láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú ikọ̀ tilẹ̀ chile látàrí bí mùsèmùsè rẹ̀ kò ṣe dá mùsèmùsè tó léyìí tó ṣokùnfà ìdí tí kò fi ní láǹfààní láti kópa níbi ètò ìgbáradì ikọ̀ agbábọ́ọ̀lù náà. ìròyìn káàkiri àgbáyé fútìrọ̀lẹ́ òní ọ̀hún kò ní jù báyìí lọ kí n tó parí ìròyìn yìí ẹ bá wọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí o. àmúwá sétí gbọ́yìn nírọ̀lẹ́ ẹ̀tọ́ ni pé ìjọba àpapọ̀ ilé wa ti parí gbogbo ètò àyẹ̀wò fáwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n fẹ́ padà wálé o láti ilẹ̀ south africa. bákan náà látún jẹ́ kẹ́ ẹ gbọ́ pé ikọ̀ ẹlẹ́kẹ̀rú jàǹdùkú fi fọ́nrán fídíò agbẹnusọ tẹ́lẹ̀ rí fàjọ ọmọ ogun orílẹ̀-èdè yìí pẹ̀lú aya rẹ̀ tó ń bẹ nígbèkùn wọn léde o. ní ìpínlẹ̀ kwara ajẹ́kẹ́ ẹgbọ́n nírọ̀lẹ́ ẹ̀tọ́ ni pé àjọ ọmọ orílẹ̀-èdè yìí dóòlà ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn ajínigbé jí gbé nípínlẹ̀ kwara o. nílẹ̀ òkèrè àmúwá sétí gbọ̀yìn pé iléeṣẹ́ ọba fọ́rọ̀ ilẹ̀ òkèrè nílẹ̀ palestine bu ẹnu àtẹ́lu àkọlù tí àwọn ààrẹ kan ṣe nítòsí ìlú nablus. lágbọn ìròyìn amúlùdùn ajẹ́kẹ́ ẹgbọ́n nírọ̀lẹ́ ẹ̀tọ́ ni pé ìràwọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa kan bu ẹnu àtẹ́lu ìṣèjọba ààrẹ tó lórí ọ̀rọ̀ ètò ààbò tó rí wúgẹ́wúgẹ́. lágbọn ìròyìn rẹ̀ ìdárayá àmúwá sétí gbọ̀yìn pé olùkọ́

0: are not worthy of God.
1: Nítorí èyí wọn yẹ fún Ọlọ́run.
0: Check the book of Romans chapter 13.
1: Ìwé Rómù orí kẹtàlá.
0: And verse 13.
1: Ẹsẹ̀ kẹtàlá.
0: Let us read.
1: Ẹ jẹ́ kí a kà.
0: Let us walk honestly as in the day, not in rioting and drunkenness, not in chambering and wantonness, not in strife and envy.
1: Ẹsẹ̀ kẹtàlá. Jẹ́ kí a máa rìn ìrìn títọ́ bí ilé ọ̀sán, kì í ṣe ní ìrédé òru àti ní ìmutípara, kì í ṣe ní ìwà èérí àti wọ̀, kì í ṣe ìjà àti ìlara.
0: On your own, you can read the book of 1 Thessalonians chapter 4 verse 12.
1: A lè kà láyé ara wa Thessalonica kíní orí kẹrin ẹsẹ̀ kejìlá.
0: The next thing number 4 that will help us out.
1: Ìkẹrin tí ó ràn wá lọ́wọ́.
0: Avoid envy.
1: Ká yẹra fún ìlara.
0: Avoid envy.
1: Ká yẹra fún ìlara.
0: Check the book of James.
1: Wé Jacob.

Dijú yín kẹjà ládùn rẹ̀ ẹ jẹ́ kó mọ yín lára Diamond 88.7 FM ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

ètò obìnrin rere wá sí etí ìgbọ́yín láti iléeṣẹ́ Message of Salvation Women Ministry tí ó wà nílùú Ìlọrin, Kwara State, Nigeria. Orúkọ ìní ẹni tí ó ń bá yín sọ̀rọ̀ ni Florence Aya Àjàgbé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run wa, a wá síwájú rẹ ní wákàtí yìí. Gbogbo etí tí yóò máa gbọ́ àwọn ọ̀rọ̀ yìí àti ẹnu tí yóò máa sọ, ẹ ya gbogbo rẹ̀ sí mímọ́. Nígbà tá a ó parí ètò yìí, kí gbogbo wa ó jẹ́ ní ìbùkún ní orúkọ Jésù Olúwa wa. Àmì. Kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa, ọkùnrin lóbìnrin, ọmọdé àti àgbà tí ẹ ń gbọ́ wa ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ yìí, a sì ń fẹ́ kí ẹ tẹ̀síwájú láti máa bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń pè wá. Mo mọ̀ wípé àwọn ìmọ̀ràn tí ẹ ń gbọ́ wọ̀nyí ó ń ṣe ọkàn yín ní rere. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò ran ẹnìkọ̀ọ̀kan yín lọ́wọ́. Lórúkọ Jésù, àlàáfíà yóò jọba lọ́ọ̀dẹ yín. Lónìí, kókó ẹ̀kọ́ tí a mú wá sí etí ìgbọ́ wa ni àlàáfíà. Àlàáfíà. Kí ni a mọ̀ sí àlàáfíà? Àlàáfíà jẹ́ kí nǹkan kún ìrọ̀rùn, ìsinmi, àánú àti ìfàyàbalẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ nínú ilé, bí a bá ní àlàáfíà, ilé yóò tù wá lára. Bá ń jọba dájúdájú, àwùjọ wa yóò tòrò. Bí ó bá sì jẹ́ wípé àlàáfíà ń bẹ ní orílẹ̀-èdè, ọkàn wa yóò balẹ̀. Kódà láti gbéra lálà pẹ̀lú ẹ̀ṣẹ̀ tàbí pẹ̀lú mọ́kànjọ́ òru yóò mú kí ọkàn wa balẹ̀, nítorí pé àlàáfíà wà ní orílẹ̀-èdè. Mo gbàdúrà wípé ní orúkọ Jésù, Ọlọ́run yóò ran àlàáfíà rẹ̀ sọ̀kalẹ̀ sí gbogbo ibi tí ó yẹ kí ó wà. A nílò àlàáfíà láwùjọ wa. A nílò àlàáfíà nínú ilé. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọkọ àti aya sí àwọn ọmọ, wọ́n nílò láti gba àlàáfíà láàyè. A sì wá nílò àlàáfíà ní orílẹ̀-èdè wa. Mo gbàdúrà pé ní àwọn ipa tí a ti dárúkọ wọ̀nyí, Ọlọ́run yóò ran àlàáfíà rẹ̀ sọ̀kalẹ̀. Ọlọ́run nìkan ṣoṣo ni Ọlọ́run àlàáfíà yóò ran àlàáfíà rẹ̀ sọ̀kalẹ̀ sí gbogbo ọ̀nà wa gbogbo ní orúkọ Jésù. Kí a tó tẹ̀síwájú, mo fẹ́ kà nínú Genesis orí kẹfà, ẹsẹ̀ ìkejìlá dé ẹsẹ̀ ìkẹtàlá, èyí tí Ọlọ́run sì bójú wo ayé, sì kíyèsí, ó bàjẹ́ nítorí olúkúlùkù ènìyàn ti ba ìwà rẹ̀ jẹ́ lé ayé. Ọlọ́run sì wí Noa pé òpin gbogbo ènìyàn dé iwájú mi, nítorí tí ayé kún fún ìwà agbára láti ọwọ́ wọn. Sì kíyèsí, èmi ó sì pa wọ́n run pẹ̀lú ayé. Ọlọ́run nínú àánú yóò túmọ̀ ọ̀rọ̀ náà sínú ayé ẹnìkọ̀ọ̀kan wa. Àmì. Kí ni ohun tí ó ṣẹlẹ̀ fún ibi tí a kà fún wa yìí? Mo fẹ́ dá wa padà láti rán wa létí àwọn nǹkan kan tí ó ti ṣẹlẹ̀ ní ayé ìjọun nínú Májẹ̀mú láéláé nínú ìwé Génesis. Orí kẹfà ni a ti kà á láti rí àkọsílẹ̀ rẹ̀. A gbọ́ wípé àwọn Ọlọ́run dá tí wọ́n wà lórí ilẹ̀ ayé ní ìgbà náà, olúkúlùkù ń ṣe ohun tó wù ú, wọn ò ka Ọlọ́run sí mọ́. Èdè kan tí bíbí ayé ti ba ìwà rẹ̀ jẹ́. Ọlọ́run ju wa ayé sì kíyèsí, ó bàjẹ́ olúkúlùkù ènìyàn ti ba ìwà rẹ̀ jẹ́ ní ayé. Níbi tí àìkòní àlàáfíà ti ń bẹ̀rẹ̀ nìyẹn o. Olúkúlùkù wa ń ṣe ń tó wù ú. Fún àpẹẹrẹ, kí ọmọ wà nínú ilé kó má gbọ́rọ̀ sí òbí lẹ́nu, kó máa sí wù ú, kó jáde lọ, kọ́lọ́pàá ó máa fà á káàkiri. Kí ìyá nínú ilé kó wípé tó bá wo ni òun lè ṣe. Kí bàbá ó wípé ohun ìbá fi gbogbo owó òun mu ọtí tán láì fi owó oúnjẹ sílẹ̀, kò ṣe nǹkan kan. Ẹ dákun sí àlàáfíà ti wà nínú irú ìdílé bẹ́ẹ̀. Kò lè sí títí a ó fi ọ̀nà Ọlọ́run, àlàáfíà ò lè ṣí. Ṣùgbọ́n mo gbàdúrà wípé Ọlọ́run yóò mú wa rìn ní ipa tirẹ̀. Bí a bá ti rìn ní ipa ti ọ̀nà ti Ọlọ́run.

Ọlọ́run dájúdájú àlàáfíà yóò jọba. Àwa gbọ́ wípé ní àkókò tí à ń wí yìí, níbi tí mo ti kà fún wa yìí, àwọn ènìyàn kẹ̀yìn sí Ọlọ́run, wọn ò gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu. Ọlọ́run rí wọn, ó wò wọ́n bó ṣe ń wo ìwọ àti èmi lọ́wọ́lọ́wọ́ báyìí, tó ń wo kí là ń ṣe, tó ń wo kí ni mò ń ṣe, kí ni ìwọ pàápàá ń ṣe. Ọlọ́run rí gbogbo rẹ̀, Ọlọ́run wá wò ó, ó ba Ọlọ́run nínú jẹ́, kò dùn mọ́ Ọlọ́run. Fúndì èyí ló fi gbénú àdìde ní àkókò náà tó wí pé kínú àkíwásì kan ọkọ̀ náà. Bí a bá ka ìtàn yìí síwájú dáadáa, ọkọ̀ tínú àkàn tó gbé kalẹ̀, àwọn ènìyàn ò kúkú wọnú rẹ̀, àwọn ènìyàn ò wọ́, nítorí pé ọkàn wọn ti le, ọkàn wọn ti yí gbúri nínú ayé tí a wà lónìí, tí kò fi sí àlàáfíà. Bí a bá wo nígbà tí gbogbo nǹkan wọ̀nyí wá ṣẹlẹ̀, ìkún omi dé, ó sì gba gbogbo wọn lọ pátápátá. Lórúkọ Jésù, a ò ní rí ìdájọ́ Ọlọ́run lórí orílẹ̀-èdè, lórí ìdílé àti láwùjọ wa. Sàn síbẹ̀ ilẹ̀ ń gbà ní àdúrà, olúkúlùkù ni yóò gba èrè iṣẹ́ rẹ̀. Omi dé, ó gba gbogbo wọn lọ nítorí àìgbọràn, nítorí pé wọn ò gbégbèsè àlàáfíà. Bí a bá tún wò ó, a tún gbọ́ wípé Sodomu àti Gomara, Ọlọ́run tilẹ̀ ó jó gbogbo ìlú yẹn run pátápátá ni, nítorí ẹ̀ṣẹ̀ wọn pọ̀. Olúkúlùkù ń ṣe ohun tó wù ú, olúkúlùkù ń hùwà tó wù ú. Wọn ò bìkítà fún Ọlọ́run, wọ́n ń wò ó bíi pé Ọlọ́run. Ọlọ́run sì fi ara rẹ̀ hàn wọ́n wípé òun ni Ọlọ́run tí ó dá gbogbo ayé àti ọ̀run. Ti Sodomu àti Gomara, a gbọ́ wípé wọ́n parun pátá. A ò tún rí wọn mọ́, a ò rí ìran wọn mọ́ nínú ayé títí di òní olónìí. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò wa lọ́wọ́. Ìbẹ̀rù Ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe ti sọ láìpẹ́ yìí, ó ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Níbi tí kò bá ti sí ìbẹ̀rù Ọlọ́run tí olúkúlùkù ń hu ìwà tó wù ú, dájúdájú kò lè sí àlàáfíà. Àlàáfíà sì ṣe pàtàkì. A nílò àlàáfíà nínú ilé, a nílò àlàáfíà láwùjọ, a nílò àlàáfíà ní orílẹ̀-èdè wa. Mo rántí ní àwọn àkókò kan tí ó ti kọjá, bí o bá gbéra ní ọ̀gànjọ́ òru ní nǹkan bí aago mẹ́ta, tí a gbéra láti bóyá ìlú Ìlọrin yìí, tó wí pé ò ń lọ àjàṣẹ́, ó kúkú débẹ̀ kílẹ̀ ó tó mọ́, ó ti rìn débẹ̀, nítorí pé ìlú kan àlàáfíà. Àlàáfíà kò sí ìwà ipá, kò sí ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kú, kò sí ìwà ìkà, kò sí ìwà bó ba ọpá, bó o bá bú lẹ́sẹ̀. Bí ó bá tilẹ̀ wà ní ìgbà náà, kò rí bí eléyìí. Ara nínú Olúwa, ǹjẹ́ àlàáfíà ń bẹ nínú ilé rẹ̀? Bó o ṣe ń gbọ́ mi, ṣé àlàáfíà wà láwùjọ wa? Ṣé àlàáfíà ń bẹ nínú orílẹ̀-èdè? Àwa tí Ọlọ́run dá yìí náà mọ̀ ni ó lépa àlàáfíà. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Ǹjẹ́ pé láìsí àlàáfíà, a kò lè rí Ọlọ́run o? Ẹ jẹ́ ká máa lépa àlàáfíà. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní nígbà tí àlàáfíà bá wà, ọkàn yóò ní ìsinmi. Àlàáfíà, ìpayà àti ìjayà òní yóò máa wà. Ẹ jẹ́ ká lépa àlàáfíà. Jésù sọ ọ̀rọ̀ kan nínú ìwé Jọ́hánù orí 14, ẹsẹ̀ 27, ó ní àlàáfíà ni mo fi fún yín, kìí ṣe bí ayé ti fi fún ni o. Ìyẹn ni wípé Jésù ni ẹni tí ó mú àlàáfíà wá sínú ayé. Ẹnikẹ́ni tí ó bá sì gbà á gbọ́, ó gbọ́dọ̀ máa gbé ìgbé ayé àlàáfíà. Kò gbọ́dọ̀ máa bá wọn lọ́wọ́ sí ìwà ìkà, kò gbọ́dọ̀ máa lọ́wọ́ sí ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kún. Ẹ wo gbogbo ohun tó ń lọ nínú ayé lónìí. Ìpànìyàn ò tilẹ̀ jó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lójúmọ́. Wọn ò bẹ̀rù wípé ẹni tí à ń wá yìí, ẹni tí wọ́n ń wá yìí táwọn ti pa yìí, ǹjẹ́ ìdílé tó ti jáde kí ni jẹ́ ìṣòro wọn, nítorí pé àwọn ti pa. Àwọn mìíràn ò bẹ̀rù. Ẹ̀yin ọ̀dọ́, ẹ dákun, ẹ bẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Lónìí àwọn ènìyàn ń wá owó lọ́nà òdì, gbogbo ìwákúwá owó, gbogbo ìwákúwá ìwà àwọn nǹkan tí kò dára, dájúdájú kò lè mú àlàáfíà jáde. Ẹ wo àwọn ìwà ipá, ó pẹ́ ni ó ya nígbà tó ń ṣẹlẹ̀, wàhálà náà ni. Ohun tí wọ́n rò wípé yóò ṣẹlẹ̀ ni wípé táwọn bá ti ní owó ìtàn o, àwọn ti bọ́ sínú ìyà, àwọn bọ́ sínú ẹ̀yẹ, káwọn ó máa gbádùn so, kálàáfíà ó máa jọba, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ sí àlàáfíà fún ènìyàn búburú. Ti orí kẹfà sí pé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrí ńlá ni. Ẹ̀yin ará nínú Olúwa, ẹ̀yin ènìyàn, ẹ jẹ́ ká máa lépa àlàáfíà. Ẹ jẹ́ kí a wá àlàáfíà. Ẹ jẹ́ kí iyè nínú ilé wa, kí a gba àlàáfíà láàyè láwùjọ, kí a lépa àlàáfíà sí gbogbo orílẹ̀-èdè wa. Eléyìí ni yóò mú ayọ̀ àti àlàáfíà wa kún. Ara, ǹjẹ́ ìwọ lépa àlàáfíà?

0: ǹjẹ́ ìwọ tilẹ̀ ń hùwà láti ní àlàáfíà? Ǹjẹ́ ìwọ ń ṣe ohun tó lè mú àlàáfíà wá? Kí ló fa àìní àlàáfíà nínú ilé ní ọ̀pọ̀ ìgbà tàbí láwùjọ? Ohun kan gbòógì tó fa àìkò ní àlàáfíà òun náà ni ìfẹ́ ti sọnù. Ìfẹ́, bí ìfẹ́ bá ń bẹ ogun yóò tán, bí ìfẹ́ bá ń bẹ ìjà yóò tán, bí ìfẹ́ bá ń bẹ àlàáfíà yóò jọ. Ohun gbogbo èyí tí a gbọ́ pé ó wà nínú ayé, èyí tí a lè máa lépa, tí a lè fẹ́ ní ibijù náà ni ìfẹ́. Bí a bá ní ìfẹ́ ọmọnìkejì wa, dájúdájú àlàáfíà yóò jọba. Ẹ̀yin ènìyàn, ẹ lépa àlàáfíà. Ẹ̀yin ènìyàn, ẹ gba ìfẹ́ láàyè. Ìfẹ́ ni àkójá òfin, ìfẹ́ ló tóbi jù. Ẹ jẹ́ ká gba ìfẹ́ láàyè. Ní ìparí, kí ni èrè àìkò gba àlàáfíà láàyè tàbí àwọn tó bá ń dènà àlàáfíà? Ẹ mọ́ gbàgbé ìbínú lórí àwọn ọmọ aláìgbọràn. Ẹlẹ́sẹ̀ kan ò sì ní lọ láì jìyà nítorí náà ara nínú Olúwa. Ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè. Ẹ jẹ́ ká ní ìsinmi ọkàn ní orílẹ̀-èdè wa yìí. Ẹ jẹ́ ká jẹ́ kí Ọlọ́run kó darí wa. A ò mọ̀ mú ohunkóhun wá sáyè, a ò sì ní mú ohunkóhun lọ. Èrè kí ni fún ènìyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí rẹ̀ nù? Ẹnìkan ò láyé, ẹnìkan ò ní ayé àti ọ̀run. Gbogbo ẹni tó bá ń lépa wípé ayé yóò jẹ́ tòun, gbogbo ohun tó wà nínú rẹ̀ yóò di tàwọn ìrọ̀ ló pa. Làáfíà, ẹ jẹ́ ká gbà á láàyè. Irọ́ ló pa o, irọ́ ló pa. Àwọn ànádà lónìí, wọ́n ti lọ. Àwọn tí wọ́n tilẹ̀ ń sọ òtítọ́ dáadáa ní orílẹ̀-èdè yìí, àwọn dà wọ́n ti lọ. Àwọn ọkọ tó tọ́jú aya wọn dáadáa, àwọn dà wọ́n ti lọ. Ìwọ náà yóò lọ lọ́jọ́ kan, èmi náà yóò lọ lọ́jọ́ kan. Kí ni yóò jẹ́ èrè wa? Ní ìparí, Jésù wí pé èmi ni àjíǹde àti ìyè. Ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ bí ó bá tilẹ̀ kú yóò yá. Ọlọ́run a máa dúpẹ́ fún Jésù tó rán wá sí ayé láti wá kú ní tìtorí ẹ̀ṣẹ̀ wa. Nínú ẹni tí ìwọ àti èmi jẹ́ ọ̀kan tí Jésù kú fún, ǹjẹ́ ó múra tán láti gba Jésù sí ayé rẹ̀? Ó múra tán láti gba àlàáfíà láàyè? Ṣé o ò bá wọn máa lọ́wọ́ sí gbogbo àwọn ìwà ibi wọ̀nyìí? Ǹjẹ́ o ò ti lọ́wọ́ sí báyìí? Èrè kí ni jèrè ayé tó sọ ẹ̀mí rẹ̀ nù? Olúkúlùkù ni yóò ru ẹrù ara rẹ̀, òpin bẹ fún gbogbo iṣẹ́ tí a ṣe lábẹ́ òòrùn. Ǹjẹ́ o ṣetán láti gba Jésù sínú ayé rẹ lónìí? Jésù nìkan ṣoṣo ni ọ̀nà òtítọ́ àti ìyè. Ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ bí ó bá tilẹ̀ kú yóò yè. Jẹ́ ká di ojú láti gbàdúrà. Ọlọ́run a dúpẹ́ fún àwọn ọ̀rọ̀ náà tí a ti gbọ́. Ẹ jẹ́ kí a gbọ́ sí ìyè. Ẹ má jẹ́ kí a gbọ́ lásán. Ẹ jẹ́ kí a lè gba àlàáyè nínú ìdílé wa, láwùjọ wa, àti ní orílẹ̀-èdè wa. Ẹ má ṣe jẹ́ kí a bá wọn lọ́wọ́ sí ìwà ibi àti ìwà ipá. Ẹ ràn wá lọ́wọ́ ká lè máa gbégbé ayé rere. Ní orúkọ Jésù, Olúwa wa, àmì. Bó o bá fẹ́ pè, o lè pè nígbà yìí 08035148611. Bá mi kọrin mi lò ó.
1: Bí a bá ń sọ nípa ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti sàṣẹ.
1: Ìdárayá.
3: Àwọn tí Ronaldo ní ìsìn nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akẹlòyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní f

0: ìsinlẹ̀ ẹ̀kọ́ ọjọ́ ìsinmi.
1: Agogo mẹ́sàn-án àbọ̀ sí agogo mẹ́wàá àbọ̀ òwúrọ̀.
0: Ìsìnlédè Yorùbá.
1: Agogo mẹ́wàá àbọ̀ òwúrọ̀ ni.
0: Ìsìn ojúlé dé ojúlé.
1: Agogo márùn-ún sí agogo mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́.
0: Ọjọ́rú Wednesday.
1: Wákàtí ìyanu.
0: Agogo mẹ́fà sí agogo méje òwúrọ̀.
1: Ẹ̀kọ́ Bíbélì.
0: Agogo márùn-ún sí agogo mẹ́fà ìrọ̀lẹ́.
1: Ìpàdé àdúrà.
0: Agogo mẹ́fà sí agogo méje ìrọ̀lẹ́.
1: Ọjọ́bọ̀ Thursday.
0: Pípalẹ̀ mọ́ fún ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi.
1: Agogo márùn-ún sí agogo mẹ́fà ìrọ̀lẹ́.
0: Ètò ìsìn fífi oṣù tuntun lé Ọlọ́run lọ́wọ́.
1: Ọjọ́ mẹ́ta àkọ́kọ́ gbogbo oṣù.
0: Agogo márùn-ún sí agogo méje ìrọ̀lẹ́.
1: Ìjọ onítẹ̀bọmi kìíní sùúrù lérè ìlọrin.
0: Ìjọ Ọlọ́run tẹ̀síwájú.

Ǹjẹ́ lálẹ́ òní Àtúndé bí ìṣẹ́wẹ́ kú lé ẹ̀ka lẹ́ o. Àmẹ́ ni ẹ ṣe ẹgbẹ́ tó àdúrà mi bí tẹ́ wa. Ǹjẹ́ lálẹ́ òní ibà lọ́wọ́ ẹ̀yin àgbà, àwọn àgbààgbà àtàwọn àgbàlagbà. Ìdí ni pé ọ̀tọ̀ làwọn àgbà ọ̀tọ̀ làgbàgbà ọ̀tọ̀ náà làwọn àgbàlagbà. Òjúbà pẹ́ tí ọwọ́ tó kọ̀ tí òórùn o, ibà lọ́wọ́ pẹ́ tí ẹsẹ̀ tó kọ̀ tí òórùn. Ibà lọ́wọ́ ojú òfuru jágado tó kọ̀ tí òun koríko. Òjò wà nírọ̀ kiri ò tún sẹ́kù lé ẹ̀ka alẹ́ o, mo wọ̀ lórí lálẹ́ tòní lórí ètò àmì wọ̀. Ǹjẹ́ gbogbo gbálẹ̀ gbárawé ẹja sí mẹ̀dọ̀ kọ́mọ kárò ibi yẹn lẹ́bẹ̀ kú lé ẹ̀ka alẹ́ o. Àkàfẹ́ ẹyin rèé o, mo dé tèmi ti gbé àwọn àtìpẹ́ rẹ̀. Ẹ̀ ń bẹ́ẹ̀ mọ̀ pé bọ́dẹ bá wọgbó adagbóró ọ̀wàrà òjò wọgbóró dàgbóró ṣíàṣíà. Ibà làlẹ́ òní o, lọ́wọ́ olówó kí ọ̀sán ìbíkin. Igi langọrin láàrin àwọn pèdè sọ̀rọ̀ kú lé ẹ̀ka alẹ́ o. Ìjẹ́ olúwa ọlọ́run ìṣẹ̀dá gbogbo ẹ̀mí ènìyàn mọ̀mọ̀dé lálẹ́ tòní o, lórí ètò tá a pè lámì wo. Kábíyèsí ìlédùn àwọn àwọn tájọ síta lẹ́yà dúpẹ́ o. Ọlárẹ̀wájú Ògùn ní Yọ̀pá Ẹ̀bìtì lè mẹ́jẹ́ alákànfẹ́yìnrẹ́ ìjálógún International Presenter. Ọmọláre o ti ń fa bọ́lá mọ̀ kọ́ yẹn gan òkú pàpàpà fírẹ́ nàkànàkàn gbárẹ̀ lọ́ọ̀kànàkàn náà. Gbẹ̀ngà ọmọ akí pẹ̀lú àgọ́ta solo sọ́sẹ́ pírẹsẹ́ntà jọ wà lálẹ́ ètò ní yàrá agbára ni o. Ẹnjìnìà Victor àjọṣetalẹ́ ìní àní o lógòtọ̀ lọ́hùn. Ẹ̀yin bàbá tí ń bẹ lẹ́nu lóró lọ́hùn akíyín o, akíyín ẹ̀lẹ́bẹ̀ kú ẹ̀ka alẹ́ kú dédé àkókò yìí o. Ló kọgbọ́ lọ́gàlọ́gà ní kànì yìí bẹ̀rẹ̀ látòrò ìdúrásílẹ̀ iléeṣẹ́ yìí gbogbo yan náà la kípé ẹ̀lẹ́bẹ̀ hun. Ẹ kú lé ẹ̀ka alẹ́ kú àjálẹ́ bí èyí o, lórí ètò ta pè lámìwò ẹ̀ka àbọ̀.

kábíyèsí elédùá tọ gbogbo ọpẹ gbogbo èèyàn gbogbo ògbé wọn náà ló ní kí làwa fẹ wí kábíyèsí ọlọrun aláwà gbẹmílé tala gbẹmílé tala fẹ sinmílé tala fọfọ kan tán kábíyèsí ọlọrun sànni ti pa lókè onígbìn bó o lójú ọjọ kábíyèsí ọlọrun ẹgbọn mi sì yá sànì tala gbẹmílé tala fẹ sinmílé àfikẹ́ ìdá ó gbẹ́kẹ̀ lọ́lọ́run o ọlọ́run náà ló le tó ní gbà kábíyèsí ọlọ́run lórí ètò náà láwà lálẹ́ ètò ní tá a pè ní àmìwò ẹ̀ńlẹ́bẹ̀ kú ilé ẹ̀ka alẹ́ o bó o lójú ọjọ́ lọ́dọ̀ tí wíwọ́ ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa jákèjádò ilé àgbáyé ọ̀dà alágbọ̀n bẹ́ẹ̀ kí máa kí ọmọ wa dáadáa rọ́díà yusuf àpìkẹ́ ọ̀la lọ́jọ́ ìbí ọmọ yìí ọlọ́run ó tọ́ ó dàgbà ó dògbò ó sóríire o rọ́díà yusuf àpìkẹ́ ọmọ wa náà ni lágbọ́ ọlọ́run ọ́ gbò ọ́ tọ́ o ọ́ sì sóríire inú ayé tá a wà yìí bẹ́yìn náà bá fẹ́ pè wá bóyá lẹ́yìn ètò fún àmìwò àbẹ́yìn ní ìpolówó ọjà ìkéde ìsúnbọ̀wọ́ ètò nọ́mbà kan sọ tẹ́ ẹ lè pè sí lẹ́yìn ètò náà rí 08062-89-11-34 ṣùgbọ́n lálẹ́ yìí lórí ètò nọ́mbà tẹ́lẹ̀ pèsè lálẹ́ yìí lórí tààràtà láti bá a dá sétò 091-36-55-69-52 091-36-55-69-52 ni nọ́mbà ọ̀hún.

0: ọ̀rẹ́ jẹun ẹ̀nu wà bínú ẹ̀ka alẹ́ ó kọyín bulẹ̀ tí ń pè wá o.
1: ẹ̀ka
0: alẹ́ ó kọyín bulẹ̀ tí ń pè wá.
1: bàbá sọ̀rọ̀ jù sí ni láti lo àwọn gbẹ̀dà.
0: tọ́ bàbá à ń gbọ́ yín sà lórí ètò.
1: ọ̀pẹ́ ibìtì ọwọ́ ayé ò ní tẹ̀.
0: àṣẹwò àṣẹlédùá o.
1: yóò gbọ́ lọ àmọ̀dánná yín ẹ̀ níbo ìbànújẹ́ ń bẹ̀ láṣẹ ọlọ́ọ̀bá.
0: àṣẹwò àmì àṣẹlédùá.
1: orí bọ̀dá àti ìwà ọmọ bíi tán ó yọrí ẹ̀ sí.
0: lágbọ́ ọlọ́run sì ti ń bọ̀.
1: bí ṣe ń sọ mo ń ṣèkì inú ilé tí mo wà ní.
0: kábíyèsí elédùá.
1: ó gẹ́gẹ́ bí àfàwà ìmọ̀ǹgbò alábòjọjà náà ti sọ bẹ́ẹ̀ lèmi náà sọ. ẹni ìyẹn tẹ́mọ́fẹ́mọ́ wọn ó pọ̀ síwájú rajà ni.
0: tí
1: ọlọ́ọ̀bọ máa fi sọ ẹ̀ sọ wọn yóò máa sọ ogun aná.
0: àmì elédùá.
1: àmì
0: o àṣẹ o àṣẹlédùá
1: o. àmì
0: tọ́ bàbá àdúpẹ́ o àdúpẹ́ o àdúpẹ́ o àdúpẹ́ lọ́wọ́ yín o. kábíyèsí elédùá. hello ẹ káàlẹ́ o ẹ ti wà mí o kọyín o.
2: ọlọ́wọ́ máa fún yín sí o.
0: àmì elédùá o.
2: ìyá yìí mo bá a dúpẹ́ púpọ̀.
0: ó kọyín ṣáájú òun gbogbo sá o.
2: mo bá a dúpẹ́ púpọ̀.
0: ó kọyín sá ó kọyín sá.
2: orúkọ mi ni bàbá lágolo láti ìtakùdímá.
0: tọ àgbọ̀ yín bàbá.
2: gbogbo aliwo tó rí mi ọlọ́jọ́ máa fi gbogbo ẹ̀ bí ṣe fi ń sọ̀rọ̀ sọ yín náà ni wọ́n máa fi sọ̀rọ̀ sọ náà ni. àlùbáríkà nẹ́bí lọ́dọ̀ ọlọ́run.
0: mo
2: gba tó bá wá wà nípò ooru tiẹ̀ tóun náà sọ yìí ọlọ́mọṣá yọ àwọn náà kò bẹ́ẹ̀. ọlọ́ àlùbáríkà nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. mo bayọ̀ púpọ̀. ọlọ́run wa ń dé bẹ́yìn náà sí ètò sí.
0: àmì àṣẹ o àṣẹlédùá o.
2: à ń gbọ́hùn rẹ inú wa ń dùn àìní gbọ́hùn rẹ tinú wa ò ní dùn mọ́ kò ní fi sínú ọ̀rọ̀ tiẹ̀ náà.
0: àmì o àṣẹ o àṣẹ ti dùn.
2: bàbá tó wá nílé iṣẹ́ yìí ọlọ́run jẹ́ mi rí ogún.
0: àṣẹ o àṣẹ o àmì
2: ẹ̀ lọ. ọlọ́run kọ́ máa tètè wú máa lọ́wọ́.
0: àmì elédùá o àmì o.
2: wàlá
0: kùwàtà
2: ìlà
0: kábíyèsí elédùá. aago yìí ń súré tètè jẹ́ àwọn ẹnìkan àbí méjì ká tó máa lọ. ẹ̀ka alẹ́ ó kọyín bulẹ̀ tí ń pè wá o.
3: ilé ìkàlẹ̀ kóòtù.
0: àdúpẹ́ o.
3: ọmọ yusuf abdulaziz ni kóòtù láti nàìjíríà níjọba àbí náà.
0: tọ bàbá ẹ káàbọ̀ sórí ètò àmì wo.
3: a kí àlejò wa.
0: àdúpẹ́ o.
3: yorùbá ní ikú tí ó bá fẹ́ pààyàn tó bá sì ní fìlà. kí ni ìdúpẹ́ bí tán parí ọ̀rọ̀ wọn sí lálẹ́ yìí bí pé gbogbo ẹ tó wà nínú rọ́ọ̀fù bẹ́ẹ̀ kọ́ náà kọ́ bá yọ wọn
0: ọlọ́mọṣẹ́
3: wọ̀rẹ́ tóbi àníbẹ̀ mọ́mọ́
0: ẹni
3: àti ẹsẹ̀ ṣètò ẹni ṣètò sí láṣẹ ọlọ́run.
0: àmì ọlọ́run àmì
3: ọ. owó àlọ́ ìgbà ọlé ìjáde àánú níjẹ́ bá sí.
0: àmì o àmì o.
3: gbogbo aláta ṣe ń gbọ́ náà àánú níjẹ́ ọ̀rọ̀ wa náà padà di táwọn èèyàn máa gbọ́ lọ́mọ
0: tọ adúpẹ fún yín adúpẹ o adúpẹ ó dàárọ sá o. oríṣiríṣi ni ìrìn tí ń ṣẹlẹ̀ nú ayé bí ìrírí ayé ẹnì kan bá dé bá náà ló lè ròyìn. àmì o àdúà ni.

0: Funny.
1: Ẹni tí ó ní ohun tẹ́nikẹ́ni ò ní ìbá rẹ o. Ẹni tí ò ní bẹ̀rẹ̀ tí ò lópin mo kí o. Ìbá rúgbó ọjọ́ ẹni tó parí iṣẹ́ rẹ̀ sí ojú òfurufú jangado. Àní gbogbo ohun tá a dá tó bẹ́lẹ̀ ayé tí a fọwọ́ ara wa ṣe la máa rìpíà ẹ̀. Dádì mọ́tò tẹ rà tó jẹ́ pé táwọn bá fẹ́ wọlé ẹnìkan kọ́kọ́ lọ fọ ẹsẹ̀ wọn yẹn ẹ máa padà rìpíà ẹ o. Aṣọ tẹ gbà ń lé télọ̀ ìtẹ̀ dẹ̀fẹ́ wọ̀ lọ chọ́ọ̀chì lọ́la yẹn àní ó máa padà yá ńjọ́ kan tẹ máa ran. Ọjọ́ kan bọ̀ tí ó padà dun tẹ́ mọ̀ fi nu ẹsẹ̀. Ṣùgbọ́n látijọ́ tí mo ti délé ayé yìí, Olúwa gbé mi go òkìkí, mi ò gbọ́ pé ohun gbogbo tọ́lọ̀ ń dá rìpíà ẹ̀ rí. Ǹjẹ́ ò lẹ gbọ́ tán ní sánmọ̀ yẹn? Ojú ọ̀nà ọ̀fà gáràjì lánàá àtijẹ́ ta báyìí ni àwọn èèyàn ti kó sí kẹrẹ̀kiri tán ṣiṣẹ́ ń bẹ̀. Ǹjẹ́ ò lẹ wá gbọ́ ká ẹ gbọ́ pé ọ̀run jò lẹ́gbẹ̀ẹ́ rí? Àbí àwọn ewéko tọ́lọ̀ ń dá sílé ayé? Ǹjẹ́ ò lẹ gbọ́ kí ìkan rẹ̀ kán wá sọ pé dókítà ìmọ̀ bọ̀ wá ẹ wá bá wa tírìtì ẹ o. Kábíyèsí rẹ Ọlọ́run o. Ọba tó lóhun tẹ́nikẹ́ni ò ní. Ìbàrẹ̀ wa rúgbó ọjọ́ o. Ọba dàgbà mọ́ pàrọ̀ yìí. Orúkọ Ọlọ́run mo fi ń kí n pẹ́ kúlẹ̀ káàbọ̀. Ẹ tún káàbọ̀ sórí ètò àánú àti oore ọ̀fẹ́. Bẹ́ẹ̀ni àti wà láyé tá a wà láàyè. Àánú ni fa. Pé òjò wínníwínní tiẹ̀ tún pa èmi àti ńlálẹ̀. Àánú ni o. Òjò yẹn ń rọ̀ báyìí ó dẹ̀ ń rọ̀ sí bẹ̀rẹ̀ agáǹdà àwọn kan. Àdá tó wọn náà. Abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lè torí kọ́ rọra o. Abala àkọ́kọ́ yẹn la dẹ̀ pè ní abala ibi tí a ti mọ jíṣẹ́ yín. Kí ni la pè é? Àwọn èèyàn yín tí wọ́n ń se wedding ni wọ́n se birthday ni wọ́n sílé ni retirement ni tá a ti mọ jíṣẹ́ yín tẹ́bi-tẹ́bi lè kí wọ́n nìyẹn. Abala ẹlẹ́ẹ̀kejì yẹn la dẹ̀ pè ní abala ọ̀rọ̀ sítì ni ẹ̀ látòrí ìtẹ́. Ìta pè ní ìjẹ́ ìwọ́ mọ̀. Abala ẹlẹ́ẹ̀kẹta yẹn dẹ̀ ní abala testimony àwa yẹn abala ṣó muore. Ibi tẹ́ ti lórí ọ̀fẹ́ àti pè wọlé tẹ̀sán tọ́lọ̀ ń ṣe fún yín. Tẹ́ bá dẹ̀ léyàn kan tẹ́ ti míìsì ti pẹ́ ẹ lórí ọ̀fẹ́ àti dárúkọ rẹ̀ àti nọ́mbà tí ó pè yín sí. Báà mi ọlá torí wájú ọ̀pẹ́ ibi tí ò ní rẹ̀yìn láéláé. Òun gangan lọ lọ́wọ́ bọ́tì mi fún talẹ́ yìí. Ọ̀gá mi Olúwa gbé nga kí pẹ̀lú àjọ wà nílé agbára ni. Olúwa gbé mi go òkìkí ló kọ tèmi o. Ẹ kulẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àná àtòrí ọ̀fẹ́. Bàbá ní ó ta nkù bóò ní ẹ kára lé. Sórí òní tí ń bẹ̀ yẹn kí n máa jomọ àbí ọtí ìbílẹ̀. Ìbílẹ̀ kọ́ tìgbàlódé ni. Ẹ kí àwọn èèyàn jàre. Ẹ ká lẹ́jàre ẹ káàbọ̀ sórí ètò àná àtòrí ọ̀fẹ́. Ẹja yin Ọlọ́run lógo ẹyin Ọlọ́run lógo ẹ gbọ́ Ọlọ́run tó bí ń bẹ̀ yẹn bá ń yòǹbù àná bí o. Ó dé ẹjá mọ́ sí kinní yẹn láwa wẹ́ látàpá àti bí. Ìmọ́lẹ̀ ọ̀nà àṣepé Church of Zion. Wọ́n fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ẹ̀yìn èèyàn sí ibi ìwọlé ọlọ́jọ́ méje eléyìí tí ó jẹ́ pé ní òní gangan ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wọlé ọ̀hún tí ó sì jẹ́ wípé odidi ọjọ́ méje láti ọ̀la òde òní yìí ni ìṣòro ti máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá mi tí Ọlọ́run gbé ìpè náà lé lọ́wọ́. Àwọn náà ni Jude ọmọ Májẹ̀mú tí wọ́n bẹ ní Egbèjìlá ni wọ́n wà. Tàbá ti ń lọ sí ọ̀nà Egbèjìlá níbi tí wọ́n pè ní Kawu Machine níbi ilé hotel tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ yẹn ọ̀lù gbọ̀ngàn ńlá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́. Ẹ̀yìn rẹ̀ ni chọ́ọ̀chì ọ̀hún wà. Bóyá ẹ̀yin fẹ́ bèèrè ọ̀nà àbí bóyá ẹ fẹ́ bèèrè nǹkan kan ẹ mọ̀ lọ pé nọ́mbà yìí 070-63-09-2041 gbogbo yín la pè. Mi ò mọ irú nǹkan tí ẹ̀ ń là kọjá o. Mo rú ogun tẹ́yìn ti rò pé bóyá kò tẹ̀ lè ṣẹ́ mọ́. Ìṣòro ọlọ́jọ́ méje yìí ni wíwọlé Májẹ̀mú. Bàbá ó ti wọlé wọ́n ti wọlé Májẹ̀mú láti ìrọ̀lẹ́ ìbáyìí. Odidi ọjọ́ méje ni ó fi wà nínú ilé Májẹ̀mú. Àṣàgbára sì mọ jáde lójoojúmọ́. Dédé aago mẹ́wàá ni ìṣòro wọn mọ bẹ̀rẹ̀ lójoojúmọ́ o láti ọ̀la bẹ̀rẹ̀. Láti ọ̀làkọ́ o kínní nǹka mi lára díẹ̀ ni láti ọjọ́ kẹtàlá oṣù tá a wà yìí ìyẹn ọjọ́ sunday tó ń bọ̀ yìí kì í ṣe sunday ọ̀la o títí di ọjọ́ kọkàndínlógún oṣù tá a wà yìí ìyẹn 13-19 June.
2: Ó dá mi yóò sún mi níre èmi ni bẹ́ẹ̀ ni àṣẹ olódùmarè ni àmì lòun èmi làmì.
1: Je ki n se be ka ma lo si odo Aminatu Ajoke Alagbo Fulani mo tin so fun gbogbo en to je wipe asin kan da yin la mu lagu ara boya papa awa to je pe ani arun infection ati logun logun kini won o lo mi o mo ru nkan ti eyin doju ko lagu ara yin tabi boya bi aisan tabi boya nkan kan o lo dede fun yin ni tabi boya yin te ti jese kan sun lo ni waju aya yin koda gbogbo gba ni yawo yin mo n po si le yin lori won e mo dara yin la mu mo odo Aminatu Ajoke Fulani Alagbo ni ke mo lo won wa ni Asadamu bi bayi na wa te ba ti dile ipa ga kan ni Asadamu ojo ona to lo si ona egbejila te ba ti koja ilepo oji sisale ilewe kan be ti won pe ni solarize iwaju ilewe ni won wa e sa ti so pe iya lagbo le nbere 09035397581 09035397581 tabi ke pe sori 08126508623 08126508623 bo se je na niyan o. O de je se be je ka tun mo e je kin tun mo ja nsin kankan ni asale yo. Sun City Hotel. Sun City Hotel and Bar. Awon be ni Ajegunle. Ni eyin Jos Pharmacy ni won fi kale si o gbo eyin to je pe eyin alafete mo yi faji aboya eyin ti en lo irin ajo ni ile wa suba yin e wa fe lodge sibe koda to ba tu je pe awon executive room na le fe o wa nbe o club na nbe to je wi pe ni gbogbo gba debede ni te ba tu wa de kitchen won ko emi o mo ro nje ile ye abi ti oke okun te en fe je tawon oni se fun yin o se tu wa mo ti won ni pe te ba de be eyin sese ma order fun kan te fe won ba yin se to ma gbona janjanjan lojo ki se pe awon je kan to ti pe tawon kan lo ma preserve sibi kan rara o te ba de be un te ba fe le ma order oju ese na na de ba yin se laarin iseju boya bi mewa o nje se kini o ti ready na niye bakan na VIP room na wa to je pe boya en te fe daduro e fe je ki e fe wa laarin opo ero aha ibe ni ke mo lo iyen Sun City Hotel awon to damo awon to gba fe Sun City Hotel ni won lo mi mo so tawon eyan mi ba so wi pe wo ki Jesus te mo bo gan kaye pare loni e ba so fun won pe kan ti de Sun City Hotel tan ba de be koda pelu ogbo nkan ti won to kale ati aye kaun se sun mi pool le fe so ni to je pe 24 hours ni to je ina ti won in lo 24 hours koda ele loru ko sigba te lewe koda eyan kan ni o ko ni te ti mo so sinu ko olodun dakun saanu mi mo jeun mo je nlo lewe o je ndagba daada tori pe teyan ba debi ti igbadun wa yo mo wi pe ile aye yi odun o Sun City Hotel na le ti gbo yen a number eni ke mo pe si 09074181862 09074181862 boye en fe se nawo e te fe book kale ni aye wa fun yin e ma pe sibe Sun City Hotel bo si je na ni latapa ti ben e je kin se be kin ma lo si abala nje wo mo gege bi un ta ngbe yewo ni abala nje wo mo yin boye na fe polowo oja ni tabi boye fe darapo mo eto yi eto yin wo ni gbowo tabi boye ti fe je ka feju eto yi si daada 07070402140 leyin eto boye mc ni tabi boye fe alagadu abalaga joko 07070402140 na la fi just ro leyin eto gege bi un ta ngbe yewo ni ijejo ta pe ni ogo e ri wi pe ni ijejo mo soro nipa pe nkan meta wa ti ogo gbodo sora fun oni ka koko ni wipe ogo gbodo sora fun onje e ri pe teyan mi ba dode nawo nisin eyan mi o jeun yo ra jeun jeun die yo gbe ko eyan mi o ti lo mo da gbogbo e pa ogo e je runje ba on tori pe eni to fun je re ki se gbogbo awon to fun je le tan je na le bi o pa o kabesi re olohun nti mo nso yo ti mo ye awon oga mi daada ogo e je ije ku je ba to ba je ogo nkan le keji to sora fun oni owo beyin o ba lowo laye oga mi kan ni mo nsoro won ani bo ba lowo laye o ko rira owo oni tori pe gbogbo en to ba ti ferun owo owo idodo re bo ba je ogo o ko rira owo die tori pe ko le lowo ni edi abani wi pe ogo ni orin lo nko ni instrument lo n play ni koda bo je pe nkan kan lo n se to sam wi pe ogo ni koda bo je pe sub na lo si si owo na lo n se to si mo pe ogo ni mi funra mi o sora fun owo nitori pe owo to ri bo ba ti ferun owo ogo o se se ko mo buyo eyin kan gbo mi bayi nisin boya church te wa boya asalatu teyin lo ni boya won recognize boya ilu teyin ti en lu nbe won yin fun yin lowo en ti wa ro pe tori owo e ti ko nbe e ti lo sibo mi mo ro yin e je pada e pada o tori pe angeli ti o mu yin la agbaye ja ibi te ti ko nlo wa awon to je pe tori owo na si ko ni mo nso o eyin to je pe tori ki nkan le da le tu fi se gbesesun si waju eyin ko ni mo ba wi o ṣùgbọ́n ẹ̀ tó jẹ́ pé torí owó ẹ fi kó ń bẹ̀ pé jẹ́ ń kó ń bí wọn fún mi lówó torí ìlú tí mò ń lù yìí ẹ wò ó nígbà míì ọlọ́run àmọ́ fòpè ìdààmú ọlọ́gbọ́n o ogó kò gbúdọ̀ fẹ́ràn owó nítorí pé tògó bá ti fẹ́ràn owó àti lówó òun yóò nira díẹ̀ o torí pé gẹ́gẹ́ bí ogó ò gbìyànjú àti sọ̀fẹ́ o kódà bó sorin lòún kọ ńjọ́ míì bẹ́ẹ̀ bá pèèyàn míì nísìn pé hello ẹ wá bá wa kọrin bì kan èèyàn míì yóò ti mọ sọ wípé èló ló wà ńlẹ̀ èló lẹ fẹ́ fún wa ogó yìí sọ bẹ́ẹ̀ o torí pé o ò mẹni tó sọ̀rọ̀ rẹ fẹ́ ni tọ̀hún bóyá ni tọ̀hún ti plan pé bọ́ ọba ilé kọrin yìí tínú ń dùn bóyá ó ti ń plan bí wọ́n ṣe mú ọ lọ abroad ó ti wá kọ́kọ́ ń bilẹ̀ pé èló ló wà ńlẹ̀ yóò wá wò pé ilé yìí so gbádùn báyìí owó ló wà after ogó yìí fẹ́ràn owó o tó bá dijọ́ mẹ́jọ àtú tẹ̀síwájú lápalábẹ́ ọ̀hún. ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ kí n ṣí ojú òpó palẹ̀ lẹ́yìn àṣálẹ̀ abáláṣọ́ mórí náà láìwá yẹn ǹṣẹ́rọ́ 91365569520 91365569520 lẹ́fi pè wọlé lálẹ́ kí lọ́lọ́run ṣe fún yín lábala ṣe òmùrè èmi olúwa gbẹ́mígo òkìkí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run elédùmarè tó ràn mí lọ́wọ́ tó dá mi sí dọjọ́ òní tí mo tún rí sátidé àkọ́kọ́ nínú oṣù kẹfà ọdún 2026 mo sì tún dúpẹ́ lórí iléeṣẹ́ diamond fm bàbá tó ní iléeṣẹ́ ìlágbọ̀rọ̀ ọlọ́run ọba kò ní bàjẹ́ fún yín o àní gbọ́ kú yín lójijì láṣẹ ọlọ́run elédùmarè ẹ ní dológo àná o àti gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ yìí ọpẹ́ tèmi nu kí lọ pẹ́tẹ́ inú mú wa láṣálẹ̀ 0913655692 Olúwa ṣeun. Ọ̀dà ta ní ẹ̀yìn ẹ̀yìn kan tẹ́ ti mí sì ti pẹ́ bóyá ọ̀rẹ́ yín ni bóyá ẹ̀ ti mí sì ti pẹ́ tẹ́ ti ń wá tẹ́ ẹ̀ ti lùsì kọ́ńtàtì.
0: Ọ̀rẹ́ mi Olúwa ṣe o.
1: Bóyá t'Olúwa ṣe máa ń gbọ́ yín báyìí nọ́mbà wo ni kò pè yín sí?
0: Kò pè mí sórí
1: 07069 96 kílẹ̀ pé? 53 ó dà ẹ ṣe gan ni ẹ tún já ṣe bẹ káfí yàn mí láàyè ẹ ṣe gan ni ó dà rọ. àní tí yàn bá ń dúpẹ́ àtúmọ̀ rọrẹ̀ mí ìgbà lọ́dọ̀ lọ́ọ̀ni 0891365569520 hello.
3: hello kalẹ.
1: orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
3: abdulwasi ìṣẹ̀lẹ̀ ti kílódé.
1: kábíyèsí ọmọ sọ̀wọ́ àwọn àfa àlàálẹ̀ kí lọ́lọ́run ṣe àfa.
3: Ọlọ́run
1: ọ̀gbọ́n. Ó yá ẹ bèrè nǹkan kan. Kí lẹ fẹ́ kọ́ lọ́run ṣe fún yín?
3: Kọ́lọ́run ṣe àdúrà ó sì kí
1: ni. Bẹ́ẹ̀ ṣe wíhùn ló Ọlọ́run wọ ọlọ́jọ́ tó ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ṣe wíhùn yóò dẹ̀ rí bẹ́ẹ̀ ní orúkọ tí bàbá àtọmọ àti tẹ̀ mí mọ́. Bẹ́ẹ̀ ni ó rí lágbára Ọlọ́run ọba. Ó dà ẹja ṣe bẹ́ẹ̀. ẹ já mọ ṣe bẹẹ ká mọ lọ lé wa sun city hotel ajégúnlẹ̀ náà wà ó ní àsàdáàmù àmúnà tàjọ kẹfìlà ní alágbó náà wọn wà ní àsàdáàmù níjọkọjá solarite school ní ẹ mọ lọ ọbẹ ó dá lẹ́yìn ètò 0707040-2140 láfijọ́ sọ̀rọ̀ lẹ́yìn ètò 0707040-2140 olúwàgbẹ́mígò kékeré ló kọ́ mi ó dìjọ́ mẹ́jọ eré o.

0: ó fọ. Àbí ìṣẹ́bẹ̀ lórí. Sọ́wọ́ ní the 5 million wọn lè yọ wọ́n fún ẹ. Ọ̀dà mo gbé wọn kó bẹ̀. Mo wá kírètì ọ̀rọ̀ ọlá. Mo sọ ìwọ di ìrọ̀ ọlọ́rọ̀. Àwọn pé ilé olùsìn lọ ti jáde. Mo wá sọ ìwọ di ìrọ̀ olówó. Mo sọ ìwọ di ìrọ̀ ọlọ́rọ̀. So bẹ́ẹ̀ yẹn láti orí ẹ lọ títí dórí gbogbo ọmọ tó bá bí. Títí dórí àrọ́mọdọ́mọ ti ẹ sọ.
1: Ẹ̀yin ẹ̀ ní mọ̀ nira mọ́.
0: Now mo rí level àti rem tí egun fi ń jà bọ̀ látorí grandpa yín. Mo rí bí grandpa yín ṣe kú sí ilé àlàgbà. Rí àìkà sáyidá máa lè tẹ̀lé. Mo rí bí ìyá tó bí ìyá ìyá ẹ bó ṣe kú láì jẹun tí ò sọmọ kankan tó fún lójú ọmọ títí tó fi kú sí ìlú yín níbi tó kú sí. Now egun yẹn ti wá kírètì ara ẹ títí dórí ẹ̀yìn ọmọ ọmọ ìran méje le tòsí bí ìran ò bá yarí.

0: dúpẹ́ ló tọ́.
1: Ìdí nìyí o
0: tí ìjọ Light of Service and Bible Church
1: Fofayo Cathedral
0: tó wà lẹ́yìn Capital
1: Hotel
0: Zone A
1: Òṣogbo
0: nípele Ọ̀ṣun
1: fi ṣàgbékalẹ̀
0: 2-in-1 program
1: àjọ̀dún ọdún kejìdínlógún
0: ìjọ Fofayo
1: àti
0: 50 ọdún bàbá Fofayo
1: lórí òkè Rupẹ̀
0: látọjọ́ Monday
1: on 22
0: ìsọjí alágbá yóò ti máa bẹ̀rẹ̀
1: títí dọjọ́ Thursday
0: on 25
1: oṣù kẹfà
0: ọdún tá a wáyé
1: ní gbogbo agogo
0: márùn-ún rọ̀lẹ́ ojo.

0: níbi tí wọ́n ti ro pé kò sọ náà.
1: Ilé ẹgbọ́n yẹn àánú mú mú kéèyàn tayọ níbi tí ayé sọ pé ọ̀nà dí. Bàbá ǹjẹ́ mo wá fẹ́ gbé bàbá yìí pé ǹjẹ́ iṣẹ́ owó ènìyàn àbí ìwà ènìyàn àbí ogún bàbá àbí ogún ìyá ó lè jẹ́ kí àánú ó jìnà sí ẹnìkan bí.
0: Praise the living Lord.
1: Hallelujah.
0: Àánú gbà mí bẹ́ẹ̀ ti sọ yẹn lórí. Ṣùgbọ́n Ọlọ́run ò wo bí ènìyàn
1: ti ń wò. Bẹ́ẹ̀ni
0: ẹni bá ra àánú gbà yóò rọ́nà àbáyọ.
1: Yóò rọ́nà àbáyọ.
0: Bàbá rẹ̀ ò rọ́nà àbáyọ yẹn ọ̀kan àánú. Màmá rẹ̀ ò rọ́nà àbáyọ yẹn ọ̀kan àánú. Àwọn àti tó ti ṣáwájú rẹ̀ ò rọ́nà àbáyọ yẹn ọ̀kan àánú. Ẹ bá ra àánú gbà òun ó tayọ yóò kọjá.
1: Àánú máa bírèkì kúrò protocol.
0: Yóò bírèkì protocol.
1: Kàbíyọ̀sí.
0: Àánú máa lágbára gan.
1: Àánú.
0: Gbogbo èèyàn sọ fún ọ

0: ọgbà tásìsì lọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Nínú ìrìn àjò yìí ni wàhálà dé tí ìjì dìde.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n wá sọ Jona sínú omi.
1: Jona wọnú ẹja.
0: Ọ wá rántí Ọlọ́run.
1: Irú ìṣẹ̀lẹ̀ wo ló ń ṣẹlẹ̀ sí wọn náà lọ́wọ́lọ́wọ́ ta ló rántí.
0: Jona máa rántí Ọlọ́run, Ọlọ́run máa gbọ́.
1: Ó ní a fi koríko odò wé mi lórí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ajùmí nísàlẹ̀ odò.
0: Bẹ́ẹ̀ni.
1: Bíbi omi ti kọjá lórí mi.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó ní ṣùgbọ́n síbẹ̀, èmi tó ń wo tẹ́ḿpìlì àmì mọ́ Ọlọ́run.
0: Jona ń wo Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìwọ náà ń la ìṣòro ká kọjá báyìí mọ́ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Má fọ Ọlọ́run lẹ̀. Ọ padà kọrin ayọ̀, ọ padà kọrin ọpẹ́. Ẹkún yẹn yọ padà dẹrin.
1: Ẹgbẹ́
0: yẹn yọ padà dogo.
1: Amen.
0: Àìsàn yẹn lọ.
1: Amen.
0: Gbèsè yẹn lọ.
1: Amen.
0: Ìdí yẹn lọ.
1: Amen.
0: Kọjá wọn disappointed lórí àwọn ipò kan. Ọ wá rò pé end of the road ló dé. No, you are not the end of the road. God will do it.
1: Amen.
0: Just hope for you.
1: Yes.
0: Bíbélì ni pé ìrètí wà fún igita ake lórí.
1: Lórí o.
0: Tó bá gbóòórùn omi.
1: Yóò padà rú o.
0: Ọgbọ́n tí ìwé mẹ́ka sọ ni ó lè mi rí ìrètí sí Olúwa.

0: oníṣe ló ń le
1: kúkú sọ́rọ́gùn tó lè yẹn
2: yóò padà dẹ̀rọ̀
1: bó lè lele yóò
2: gbàgbọ́ àdúrà ni ọgbà ọlọ́run ni wọn ké pé má gba ìtọ́ni ó rí pọ́ padà kọrin ayọ̀ ó padà kọrin ọpẹ́ yes
0: ọlọ́run mi yóò gbọ́ tèmi
2: ọlọ́run mi yóò gbọ́ tèmi
0: má yọ mí ìwọ ọ̀tá mi
2: ọgbọ́n mi sọ fún ẹlẹ́kan fi àwọn ẹlẹ́gàn lẹ̀ wọn ló ti jẹ́ tán wọn ló ti rópin wọn ló ti tán fún ọ wọn ló ti bàjẹ́ no má yọ mí ìwọ ọ̀tá mi bí n bá ṣe kí ni
0: bí n bá ṣubú èmi ó dìde
2: má dìde gbogbo èèyàn gbọ́wọ́ sókè olúwa gbé mi dìde ẹgbẹ́ ọmọ mi dìde ẹgbẹ́ iṣẹ́ mi dìde ẹgbẹ́ ayé mi dìde lọ́dún kan lọ́hùn-ún arábìnrin kan wà tó wà nínú ìjọ mi lọ́dún náà lọ́hùn-ún ó ti tú àkókò láti ṣe ìgbéyàwó ọpọlọpọ tí ń yọ wọn ń bi léèrè pé sóò lọlé ọdún ni ó ní dáàdì mi ò lọ pé ọkọ mi dà ṣùgbọ́n gbà tí ọlọ́run dé ọlọ́run máa gbádùn arábìnrin kọkàn fún lọ́kọ lásán ọkọ ológo tó ń tọ́jú rẹ̀ arábìnrin yẹn dàbí ọba lónìí olúwa ti tún ayé rẹ̀ ṣe ó ti ra ayé rẹ̀ padà àǹtí tó ń gbọ́ mi nínú ilé olúwa náà lè fún ọ náà lọ́kọ tiẹ̀ má ronú má wo yẹ̀yẹ́ má wo ọ̀rọ̀ ẹ̀gà iṣẹ́ ló dàrú mọ́ ọwọ́ má ronú má iṣẹ́ jẹpara bá dilé àdúrà ni ọgbà wòlíì rẹ ní kẹjọ ọwọ́ kẹkẹ ọkọ
0: olúwa mú mi dé bẹ o ibi ò fẹ́ mú mi dé ebi ìwọ ló bà mí dá má jẹ mú olúwa mú mi dé bẹ o olúwa mú mi dé bẹ o ibi ò fẹ́ mú mi dé ṣé ebi ìwọ ló bà mí dá má jẹ mú pé olúwa mú mi dé bẹ o
2: àmì aṣọ ògbó ń bẹ lára rẹ ọyọ ti wà lórílẹ̀ amẹ́ríkà germany london canada asia country europe but kò tí ì sọ náà àbáyọ o ti lọ embassy láì mọye gbà o tí ì rí fisa rẹ gbà ìjákulẹ̀ sani tiẹ ọlọ́run mà ní má jẹ̀mú fún ọ don't be discouraged tẹ̀síwájú mọ owó jésù olùpilẹ̀sẹ̀ àti aláṣẹ́wé ìgbàgbọ́ rẹ yọ padà mú ọ débi tó ń lọ ọ padà dé ilẹ̀ má jẹ̀mú rẹ ọ padà dé ilẹ̀ ilé.

tọ́. Ìdí nìyí o tí ìjọ Light of Service and Bible Church Fofayo Cathedral tó wà lẹ́yìn Capital Hotel Zone A Osogbo nípele Ọ̀ṣun fi ṣàgbékalẹ̀ 2-in-1 program àjọ̀dún ọdún kejìdínlógún tìjọ Fofayo àti àádọ́ta ọdún bàbá Fofayo lórí òkè Rupẹ̀ látọjọ́ Monday on 22 ìsọjí alágbára yóò ti máa bẹ̀rẹ̀ títí dọjọ́ Thursday on 25 oṣù kẹfà ọdún tá a wáyé ní gbogbo agogo márùn-ún rọ̀lẹ́ ojoojúmọ́.